0: Solúdẹ̀rọ̀ pèsè.
1: Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kíyìn ẹ kalẹ̀ àsìkò ìsinmi òní. Àjọ INEC àti iléeṣẹ́ ọlọ́pàá kìlọ̀ fáwọn olóṣèlú tako dídúnkùkù lajà mọ́ra wọn. Iléeṣẹ́ ológun orí ilẹ̀ ró 1,564 àwọn òṣìṣẹ́ aláàbò aginjù lágbára. Ọwọ́ àjọ NDLEA tẹ ọkọ̀ àjàgbé tó gbóògùn olóró nípínlẹ̀ Ondo. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbáńjì ni yóò padà wọlé sẹ́nu iṣẹ́ rẹ̀ lọ́jọ́ ajé ìyẹn lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ méjì eléyìí tó ti lọ. Àtẹ̀jáde kan látẹnu olùbádámọ̀ràn rẹ̀ lórí ìròyìn Yínká Oyèbọ̀dé Jẹ́kọ̀dì mímọ̀ wípé ìsinmi ọlọ́sẹ̀ méjì náà jẹ́ ọ̀kan lára àwọn ìlànà ìṣèjọba fún gómìnà ìpínlẹ̀ Èkìtì eléyìí tí ó mọ̀ lọ lọ́dọọdún. Bó tilẹ̀ jẹ́ wípé gómìnà wà lẹ́nu ìsinmi, ńṣe ni ó sì ń tẹ̀síwájú láti mọ rí sí àwọn nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ìṣèjọba àti àwọn ìṣàkóso nípínlẹ̀ Èkìtì. Gómìnà ọ̀hún nígbàgbọ́ wà wípé yóò wọlé sẹ́nu iṣẹ́ láti bẹ̀rẹ̀ ìgbáradì sí ohun tí yóò ṣàkóso ìṣèjọba rẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC àti iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́jẹ́ láti tako gbogbo àwọn olóṣèlú tí wọ́n bá ń dúnkùkù lajà mọ́ àwọn alátakò wọn. Àjọ elétò ìdìbò àti iléeṣẹ́ ọlọ́pàá ló fọ̀rọ̀ náà léde nígbà tí wọ́n ń dáhùn ìbéèrè lórí àwọn ìsanwówù àwọn olóṣèlú jákèjádò orílẹ̀-èdè yìí. Àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìlànà ètò ìdìbò ilẹ̀ yìí ń ló ti ró lágbára o láti gbé irú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tó bá fẹ́ tako àwọn ẹgbẹ́ òṣèlú àti ọmọye wọn eléyìí tó bá ń dúnkùkù lajà mọ́ àwọn alátakò wọn. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé òfin ò fààyè gba ìní ẹlòmíì lára bó ṣe jẹ́ wípé ìwà ọ̀daràn gbáà ni, eléyìí tó sì jẹ́ wípé bí ẹnikẹ́ni tó bá sanwó aṣọ bẹ́ẹ̀ sòrò yóò fi mú kàtà òfin. Ẹni tó jẹ́ akọ̀wé gbogbogbò fún àjọ ìyága Africa Samson Itodo àti agbẹjọ́rò ajàfọ́mọnìyàn ni Jìtì Ògúnyè ó wà lára àwọn ènìyàn tí wọ́n wá ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí wípé wọn ò kàn ké sí àwọn olóṣèlú tó bá sanwó aṣọ bẹ́ẹ̀ sòrò nìkan kí wọ́n rí wípé wọ́n mójú irú ẹni bẹ́ẹ̀ balẹ̀ ẹjọ́. Àjọ tó ń bójútó ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga JAMB ló ti ṣàfilédè èsì ìdánwò eléyìí tí wọ́n ṣe kọjá. Àjọ JAMB ló wá jẹ́ kó di mímọ̀ wípé àfilédè èsì náà kò túmọ̀ sí wípé àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó fún ìdánwò ọ̀hún ti wọlé ẹ̀kọ́ gíga nísàn. Ó ní iye àwọn ènìyàn tí ọjọ́ orí wọn tó bá ti tó láti wọ ilé ẹ̀kọ́ gíga òun náà ni wọn yóò lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú nínú sísàmúlò irú èsì ìdánwò bẹ́ẹ̀ fún àtiwọlé ẹ̀kọ́ gíga. Nínú ọ̀rọ̀ tí olùdarí ìròyìn fún àjọ JAMB Fabian Benjamin tó fi léde ó ṣàlàyé wípé àwọn olùṣèdánwò tí ọjọ́ orí wọn tó bá ti ju ọmọ ọdún 16 lọ nìkan òun ni wọn yóò lórí ọ̀fẹ́ láti wọlé ẹ̀kọ́ gíga náà. Àjọ tó ń bójútó ẹ̀tọ́ ọ̀rọ̀ ajé àwùjọ àti àkóyawọ́ nílẹ̀ yìí SERAP ló ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti pàṣẹ fún àjọ tó ń bójútó ọ̀rọ̀ ìfọmọnìyàn ṣe àti mímú àdínkù bá ìṣẹ́ àtòsí pẹ̀lú àjọ tó ń bójútó fífi owó sanwó sáwọn ènìyàn lábẹ́ ìṣàkóso ìjọba pẹ̀lú àjọ míì tó ṣe kẹta àwọn lejelenje láti tètè ṣe àkọọ́lẹ̀ bí wọ́n ti ṣe ná 78.8 billion naira ní 78.8 billion naira léyìí tó jẹ́ wípé àwọn ènìyàn kan ti ń kùn sínú pé bóyá a ṣe ná fagbára pọn owó náà wọ igbó àtù tàbí pé wọn ò kàn lè ṣe àlàyé nípa bí wọ́n ti ṣe náà ni. Ẹ̀sùn ọ̀hún ló di fífi léde nínú ọ̀rọ̀ kan eléyìí tí olùṣírò wà gbalẹ̀ yìí tó fi léde lórí àwọn àkọọ́lẹ̀ kọ̀ọ̀kan ìyẹn ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2026. Olùṣírò wà gbà ọ̀hún ń ló jẹ́ kó di mímọ̀ nínú àkọjáde rẹ̀ wípé láàrin oṣù kínní sí oṣù kejìlá ọdún 2023 àti òpin oṣù kejìlá ọdún 2024 ni irú owó bẹ́ẹ̀ wọn ò mọ bó ti ṣe rìn. Àjọ SERAP wá rọ ààrẹ láti pàṣẹ fún iléeṣẹ́ náà láti ṣe àfilédè ẹ̀kúnrẹ́rẹ́ nípa bí wọ́n ti ṣe ná 33.751 billion naira eléyìí tíjọba ní ki won ma fi sowo sawon mo orile ede yi bi won ti se na oruko awon eniyan to gba bi won ti se sanwo na a fi lede ekunrere nipa ayewo re aten to buwo lugan nisan ati wipe ide abajo ti won o fi akole iru iwe ti won fi sanwo be fawon eniyan fun olusiro wa gba Gómìnà ìpínlẹ̀ Katsina Ọmọ̀wé Dikko Radà ló ti mú dáre Bọ́lá Tinubu lójú wípé àwọn ènìyàn ní ìpínlẹ̀ Katsina yóò jáde lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n láti lè rí wípé ó padà wọlé kejì sípò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Radà ló fi ìdánilójú náà léde nírọ̀lẹ́ ọjọ́ Sátidé lákòókò tí wọ́n sì sọ lójú ètò ìpolongo ìbò lójúlé sójúlé ní People's Square nípínlẹ̀ Katsina. Gómìnà ń dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹni tó ṣàgbékalẹ̀ ètò náà ẹni táwọn ènìyàn tí wọ́n mọ̀ sí Tompolo ó sì jẹ́ kó di mímọ̀ wípé bó ti ṣe yan ìpínlẹ̀ Katsina náà ní àkọ́kọ́ nínú àwọn ìpínlẹ̀ tí ó sì sọ lójú ètò náà nípínlẹ̀ wọn ló jẹ́ kóríyá nínú ọ̀rọ̀ tirẹ̀ olùdásílẹ̀ ikọ̀ PBAT door to door movement ọ̀hún Tompolo ló wá jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìgbìyànjú láti lè jẹ́ káre Bọ́lá Tinubu kó ṣe ẹlẹ́ẹ̀kejì òun ni wọn yóò mọ̀ gbé síwájú Ilé-iṣẹ́ ológun orílẹ̀ nífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ìròyìn nípínlẹ̀ Borno ló ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún 1,924 àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ọba láti lè dáàbòbò igbó sambisa àtàwọn bòmí nípínlẹ̀ ọ̀hún. Ilé-iṣẹ́ ológun ọjọ́ kò di mímọ̀ wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ alágbára lọ́sẹ̀ méjì ọ̀hún ló wáyé láti lè ṣe ìrànlọ́wọ́ fún àlàáfíà ìlú lágbègbè náà. Àwọn ènìyàn tí wọ́n ṣàkóónú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n fàyọ ní gbogbo ìjọba ìbílẹ̀ tó so ìpínlẹ̀ Borno ro eléyìí tí ètò ìdánilẹ́kọ̀ọ́ wọn sì wáyé ní ibi ìdánbòwò Miangu ní Barike Rukuba nípínlẹ̀ ní Jos ìpínlẹ̀ Plateau. Àwọn iṣẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ nínú oṣù kejì ọdún 2026 láti lè fagbára ro wọn kí wọ́n sì mọ ọ̀nà àtọ̀ láti lè jẹ́ kí ètò ààbò nípínlẹ̀ Borno kóró tó tó sí. Ọwọ́ àjọ tó ń dagbúrú mọ́ títà gbígbìn àti ìlòkulògùn olóró nílẹ̀ yìí NDLEA ló ti tẹ ọkọ̀ àjàgbé agbéko kan eléyìí tí wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ ògùn olóró nínú ẹ̀ nípínlẹ̀ Ondo. Àjọ ọ̀hún ló tún wá rí kìlógíráàmù 2 egbòogi olóró nínú ọkọ̀ míì eléyìí tó dàbí rẹ̀ ọkọ̀ àjàgbé ọ̀hún tí wọ́n kọ MKA960XC sí òun lọ́wọ́ tẹ̀ torí wípé ó ti mọ́ ń sá fún àwọn ikọ̀ náà tipẹ́tipẹ́ eléyìí tó mú kí àwọn ikọ̀ NDLEA ọ̀hún kí wọ́n le ní àlépajúdé títí lọ sí ọ̀nà àkókò tó lọ sí lọ́kọjà kó tó di pé ọwọ́ tẹ̀ àtẹ̀jáde kan látọwọ́ olùdarí ìròyìn fún àjọ NDLEA Fẹmi Babafẹmi jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ ìsinmi wípé awakọ̀ náà ló kọ̀ láti dúró níbi tí ikọ̀ NDLEA tí wọ́n ti fẹ́ ṣe àwòyẹ̀wò fún àtẹ̀jáde ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé awakọ̀ náà ló wa ọkọ̀ débì kan tó fìílẹ̀ tó sì fakẹ́tẹ̀ bá mórí wọgbó lágbègbè ògbé àkókò. Ìwádìí síwájú ló wá fi hàn wípé ọkọ̀ àjàgbé ọ̀hún ló gbé ọ̀pọ̀lọpọ̀ àpò oògùn olóró eléyìí tó jẹ́ pé kìlógíráàmù rẹ̀ pọ̀ níye bí ọwọ́ ti ṣe tẹ̀ àti wípé ṣe ló ń gbé lọ sí ìpínlẹ̀ Plateau. Tọ́ èyí ló pin ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ Sunday Ajíbóyè lólòtú ìròyìn Adégbòye Gàlàní lórúkọ tèmi mú kí yín ó ráyàn lásán àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dára o.

0: tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbòrin yìí ṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè o ní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bí fi àbí àkójúbà.
4: Iléeṣẹ́ tó ṣẹ́ tó ki ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

lótìtọ́ àjàǹkólokòlo ní sawuwa lóde tọ̀wẹ́rẹ́ ìjìmàgbé ìjìmàgbà ní sawuwa lóde ilẹ̀ dòdò olúbọ̀bọ̀ tiribọ̀ mo ti rúbọ̀ rẹ lẹ́nìí kí n tó jáde ń rè ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ fi tòní ya mi ẹ̀wí ayé lẹ́gbàá ọ̀run ètí ń bá sọ lónìí ẹ fi jẹ̀mí torí wípé bá a bá bomi nínú ìkòkò a fi ìké mú jin àmì ni ẹ fi tòní ẹ fi jẹ̀mí abẹ amú ní rọbí títí kọ́ má fi olubi jin ẹ̀jẹ̀ ẹ fi tèmi ẹ fi yámi lónìí ẹ fọ̀rọ̀ mi ẹ fi jẹ̀mí bá a bá jẹ̀kọ́ àádárí jẹwé ni a

àkọọ́lẹ̀ lẹ́tà mẹ́ta tó jẹ́ gbólóhùn odidi kan tọ́balú ayé fi ṣẹ̀dá yí àtọ̀run ọ̀rọ̀ kábíyèsí elédùmarè n tá a fẹ́ bẹ̀ẹ́ kẹ́lù òní tí wọ́n ń pè ní òdì ọ̀rọ̀ ọ̀rọ̀ lójú ó sì ní òdì a fẹ́ tànpọ́lẹ̀ sí ohun tí wọ́n ń pè ní òdì ọ̀rọ̀ kíni tí máa ń bi kíni tí máa ń fà á iṣẹ́ wo lòdì ọ̀rọ̀ máa ń ṣe gan àti wípé ìjẹ́ òdì ọ̀rọ̀ a máa tini sínú ìgbèkùn nínú ayé bí gan ẹ kú ilé ẹ kálẹ̀ o ìlọ́kùnrin ìlóbìnrin ó yá ẹsìn mi déjẹ̀bú túre lórí ètò fún dalẹ̀ ètò ní odò ọ̀yà tí mo bá wọn pa lóde ìdájí rẹ o mo tún dé lórí ètò fún dalẹ̀ ètò ní mo fẹ́ máa tú fún rẹ̀ lẹ̀ òdì.

ìpèníjà ìrìnà dáadáa. Ara wúwú àbádì, ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dún tọ́jú àrùn ara, ìbá àjẹtọ̀ lọ́jọ́ pípẹ́ àbẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń sokùnfà ìròyún ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè se dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Àbókè Ògún bá ní bẹ́ lọ.

0: Telephone 080-249-136-6969.
1: Ọ̀rọ̀ Ọlọ́run fi gbélé ayé àtọ̀run ró, ṣùgbọ́n ọ̀rọ̀ ní ojú ó sì ní òdì. Kí ni tí máa ń fa òdì ọ̀rọ̀ sínú ayé ènìyàn? Ohun tí máa ń fà á ó pọ̀. Àti pé kí ni tí wọ́n ń pè ní òdì ọ̀rọ̀? Àti pé kí ni tí òdì ọ̀rọ̀ máa ń gbìn sínú ayé ẹni? Mẹ́ta ni. Ohun tí wọ́n ń pè ní òdì ọ̀rọ̀, ó ní àsọtẹ́lẹ̀ ibi tí ayé fi gbin ohun tí ọ̀dá sínú ìpín ènìyàn. Yálà nípasẹ̀ ìyànjẹ, tàbí nípasẹ̀ ìbínú, tàbí nípasẹ̀ ìbínú ògo. Tọ́wà ń ja ayé èèyàn lógun, tí ọ̀jẹ́ kéèyàn rọ́nà lọ tó sọni sínú ìgbèkùn ayé, òun ni wọ́n ń pè ní òdì ọ̀rọ̀. Àwọn irinṣẹ́ wo ni wọ́n wà máa lò fún òdì ọ̀rọ̀? Sórí ọ̀rọ̀ olójú olódì. À ń sọ̀rọ̀ nípa òdì ọ̀rọ̀ lálẹ́ yìí, àwọn irinṣẹ́ tí wọ́n ń lò láti fi gbin irúgbìn òdì ọ̀rọ̀ sínú ayé ènìyàn, tàbí iṣẹ́ èèyàn, tàbí rin àjò èèyàn nínú ayé. Ọ̀pọ̀ á kàn sọ bíi mẹ́rin márùn-ún bẹ́ẹ̀. Wọ́n á máa lo ohun tí wọ́n ń pè ní ògèdè. Láti ara ọ̀rọ̀ ló ti jáde, ṣùgbọ́n ògèdè ń wọ́n á máa lò láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Wọ́n á máa lo èpè láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Wọ́n á máa lo àásán láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Wọ́n á máa lo ohun tí wọ́n ń pè ní gbètúgbètú láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Wọ́n á máa lo ohun tí wọ́n ń pè ní olúgbohùn láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Wọ́n á máa lo ohun tí wọ́n ń pè ní àfọ̀sẹ láti fi sọ̀rọ̀ òdì sínú ayé èèyàn. Òdì ọ̀rọ̀ là ń tàn mọ́lẹ̀ sí. Kódà wọ́n á máa fi òdì ọ̀rọ̀ sọ odidi ìdílé sínú ègún. Wọ́n á ní ègún ilé wọn báyìí báyìí, tàbí sọ odidi ìdílé sínú ogun. Ẹ rí nínú àwọn ilé míì, ẹ lè rí tọ́ka sí ọmọ ológo kankan níbẹ̀. Ìdí ni wípé kìí jẹ́ pé Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀. Wọ́n ti fi àwọn ìdílé míì rèé láti ìgbà ìwásẹ̀. Wọ́n ti fi àwọn ìran míì rèé nípasẹ̀ òdì ọ̀rọ̀ láti ìgbà láíláí. Jẹ́ mú eléyìí wá sí ìrántí rẹ. Gbogbo kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi gbé tòfún talẹ́ tòní, ẹ máa ń tẹ̀lé mi kálọ̀. Ọkùnrin kan wà nínú Bíbélì nígbà láíláí. Ọwá bí àwọn ọmọ, ó sì níyàwó, ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀, ó bá ìyàwó rẹ̀ sùn. Ọwá jẹ́ ìbànújẹ́ ọkàn fún bàbá rẹ̀, ọwá wò ó títí. Ó ní lágbájá ẹni bí ọkàn mi, jẹ́ ń dárúkọ rẹ̀ fún Rúbẹ́nì ni. Bàbá Rúbẹ́nì pé ó kì í ní mẹ́sàn-án mẹ́wàá, ó pè é lẹ́ẹ̀kíní, ó pè é lẹ́ẹ̀kejì. Ó ní ẹni rúru bíi kí ló pè é? Àmójú ẹ̀rọ. Ó ní ẹni rúru bíi omi òkun. Ṣùgbọ́n ìwọ kì yóò tayọ. Nítorí kíni? Bàbá rẹ̀ sọ òdì ọ̀rọ̀ sínú ayé rẹ̀ torí ó bá ìyàwó bàbá rẹ̀ lájọṣepọ̀ kábíyèsí Olódùmarè. Ibi à ń lọ lálẹ́ inú òdì ọ̀rọ̀. Sórí bí ayé bá fi ìyàn rèé, bí ayé bá sọ òdì ọ̀rọ̀ sínú ayé èèyàn, tó bá ti di ogun, tó ti di ègún, a máa ja ọmọ téèyàn bá bí. Kódà a máa tọ̀ràn tí wọ́n ní àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán ni ti ń se wọ́n nínú ìran wọn. Àwọn baba tó bí baba wọn, aṣẹ́wé pọ̀ nínú wọn. Ẹ rí pé baba tiwọn náà tó bí wọn, aṣẹ́wé ń bẹ nínú àwọn ọmọ ìyá rẹ̀. Àwọn ọmọ tó tún wá bí yìí, aṣẹ́wé wà nínú wọn. Kábíyèsí Olódùmarè. Ayé a máa fi òdì ọ̀rọ̀ de iṣẹ́ èèyàn tí ò ní lójú. Ayé a máa fi òdì ọ̀rọ̀ pàṣẹ tí wọ́n ń pè ní àgàn sínú ayé obìnrin tí ò ní finú soyún débi pé yóò rẹ̀ yìn gbọ́mọ pa. Ayé a máa fi òdì ọ̀rọ̀ pàṣẹ sínú ayé ọkùnrin gbogbo ń tọ́ yẹ kó dọmọ lára ọkùnrin sára obìnrin. Bó bá ń gàyà ẹgbẹgbẹ̀rún obìnrin láyé, irú obìnrin tó bá ti ń gàyà rẹ̀ kò ní lóyún fún. Bí irú obìnrin bá wá fìkalẹ̀ tọ́ lọ bọ́kùnrin míì, tó bá ti ń súnmọ́ yo mo bi mo perepe bi gba tele de npa mo ni kabesi olodumare an soro nipa odi oro odi oro olonje lomi logun nile oko to wa ti o fi ri di joko ha emi lo yan je oni you love me you like me mo si to jade nile iwe owo apari tan olo safo daride oni mi o ma se mo o ma ri igba ke ri di joko o ni ri di joko nile oko o si nja obirin mi logun titi doni wa gbo bi nkan yi ba nsele ninu aye eyan mo sori tinu mo je Thomas ti o ni gbagbo ona abayo nbe ni won gba to nwo eto ni lale yi oniruuru ona lọlọrun le gba dide iranlọwọ lati mu eyan bo ninu ogun o le ran iran woli si o o le ran iran afa si o o le ran iran tan baba wa si o so mo wipe baba oke ogun to le se ko mo gbọ lori eto yi lọjọ mejo mejo lọlọrun ran si o lakoko ta wa yi ọlọrun o ni so latoke wa baba oke ogun won ju oye wa wipe bi aye ba fe tani lofa tabi da la mo ri e daru ninu aye odi oro ni won fi pile idamu furu eni be won tun ju oye wa wipe baba fi oro de nkan oro na a tun fi tu mo ni won ni be ni won ni aiso ki n sa dede pago tini gege bi ogun are un sa dede wonu aguare eniyan lai nibi baba ni ofa ti won mo ju sinu aguare eniyan nipa so n joju orun tabi ibalopo oju ala tabi nu afefe gba mi gbolohun odi oro ni won mo fi ran si eyan gba tinu ategun to ba se ti kan eyan lara tabi ti won pe iseda eyan to ba ti le yirapo to da won lohun ina ti mo eyan lara nu won wa ni to ba ri be o ni nta fi ori afefe lawa sori iwo olugbe eto ilale yi mo bi oloruko olohun bi aye re se ri un mo tun je ka yi omo re ori be toro omo wipe ipo to wa nko lo ye ko wa ninu aye o wa ye ko ra aye gbe fomo to bi o ye ko be ni aye gbe fomo to bi idinu ta fi so fun o lalaye wipe baba oke ogun ti won wa ni ilu akure oloye mekun onisegun ibile to looto lowo ni ki se ni to ye ko jena si sunmo won awon to tin lo sodo baba yi won tun mu yan lo sibe nitori wipe adu awon eyan o ngba debe ilu akure ni won wa ibi o wu to baba wo ilu akure ma lo si number 4 dudu yemi le ni idojuko oye mekun grammar school nilu akure ibe ni agbo jimi onisegun ibile nne to tun je agbalagba ode to ni ogun atewe to nje lowo wa ero imulewo won re 08024913669 08024913669 08024913669

0: bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n tún tọ́jú àrùn ara, ìbàjẹ́ tọlọ́jọ́ pípẹ́ abẹ́ yìí tọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀.
0: Tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìròyìn ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa. Àbókè Ògúnbánibẹ́lọ́n lórí iṣẹ́ ni tí ọ̀lọ́ déédéé pẹ̀lú sí asínà ọ̀la.

0: Telephone 080-249-136-6969.
1: Kọ́mọ láfíà Adéjúmọ̀, o ṣeun, o kú ohun látàárọ̀. N tá à ń gbéyẹ̀wò lórí ètò náà ni odi ọ̀rọ̀. Ọmọ kóòtù òjíire. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń ja kó wá. Nílẹ̀ tòní tó mọ́, ó níṣe pẹ̀lú odi ọ̀rọ̀. Àdàpè odi ọ̀rọ̀ ni Yorùbá ń pè ní èpè. Wọ́n á ní n ó sì gbé ọ sépè. Ó sépè lóun ni. Odi ọ̀rọ̀ ti jáde látẹnu ọ̀pọ̀lọpọ̀ òbí sọ́mọ. Láì ṣe pé wọ́n gbéwò dání. Ǹjẹ́ yìí ti ẹ̀ mọ̀ pé gbogbo òṣẹ̀dá Télédùà dá tí ń jẹ́ adarí wọn ló ní àsìkò táṣẹ ń bẹ lẹ́nu wọn. Ẹlòmíì, àsìkò tí bá ń bínú tó bá bínú tó bá sọ̀rọ̀ jáde, ọ̀rọ̀ wọn ó di òdì lára ẹni tó sọ sí. Ẹlòmíì, ìgbà tó bá ní ìbálòpọ̀ lọ́wọ́, ìgbà náà làṣẹ máa ń bẹ lẹ́nu ẹ. Ẹlòmíì àti finú sọ̀rọ̀. Ẹlòmíì kò dìgbà tó bá sọ̀rọ̀ síta, inú ní èé sọ̀rọ̀, nǹkan sì dàrú. Náà fi mọ̀ pé ìgbà tí wọ́n ó bá ṣe rere, tí rere rẹ̀ bá ń bọ̀, mọ́mọ̀ sọ síta. Àwọn àṣẹ̀dá kan wà tó jẹ́ pé inú làṣẹ wọn wà. Ní wọ́n bá ti gbọ́, ọ̀rọ̀ sì yí dande. Kí ẹ ní oníran kinní kan lónìí o. Gbogbo ọ̀wọ́ ọkùnrin tó ń ṣe gàlìgàlì tọ ní kò sí bọ̀ ṣe tó. Bóyá ọ ti síngbẹ́rẹ́ kan lórí odó, àbí wọ́n ti fà á ké síngbẹ́rẹ́ kan fún ọ. Ọ wá ń ṣe làwùlàwù sóbìn. Ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń jẹ ọkùnrin míì lónìí látara òdì ọ̀rọ̀ látara abo ni o. Bẹ́ẹ̀ wọ ọkùnrin, obìnrin tọ ní kò sí bọ̀ ṣe jẹ́. Wọ́n ti síngbẹ́rẹ́ kan fún ọ. Àbọ̀ ti fi nǹkan tọ́pọlá. Ọwá ní kò sí ń tọ́ ṣe fọ́kùnrin. Ẹlú ìlú rẹ tó ní òun ajẹgba ògùn mọ́bì. Lékeléke wá ń dá lóhùn wípé ṣé bẹ́gbẹ́ rẹ ṣe ń fò lọ ń fòun. Àwọn nǹkan mẹ́ta kan ń bẹ lára obìnrin tí wọn ò fi gbọdọ̀ sọ̀rọ̀ òdì síyàn. Àkọ́kọ́, obìnrin ò gbọdọ̀ fi oje omi gbáyà rẹ̀ sépè fọkùnrin. Ìbá àsọkùnrin, ìbá àsọmọ tó bí, kò gbọdọ̀ fi sọ̀rọ̀ òdì o. Nítorí àṣẹ tí ń bẹ ní ara nǹkan gbáyà obìnrin ó pọ̀ ó lé lẹ́gbẹ̀rin. Bàbá ni a mọ̀ tu, ilé ó sù, ilé ó mọ̀. Omi ojú obi tó bá lóòótọ́, tó bá wà lórí òótọ́, kò gbọdọ̀ jáde kó sọ̀rọ̀ òdì sí ọ. Mọ́tí nìwo àgbo mọ́ rí, nirú ẹ̀ máa jẹ́ lára ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún. Ǹjẹ́ ìwọ mọ̀ wípé ojú ara obìnrin lára ihò tó lágbára nínú ayé ni. Bá a bá wo Bélédùà ṣe dá, ibi kọ́lọ́fì ibi ìpamọ́ ló wà. Tó sì ní n tó gbọdọ̀ wọbẹ̀, tó ní n tó gbọdọ̀ jáde níbẹ̀ ní gbogbo oṣù. Àsáyé ẹ̀mí là ń gbé. Obìnrin ò gbọdọ̀ lórun àwọn kan báyìí kó ìsọ̀rọ̀ òdì síyàn o. Bó bá sọ ni wọ́n ní wọ́n délé oníṣègùn, ọwọ́ àní oníṣègùn parọ́ fún ọ. Kìí sábà ní ọ̀nà àbáyọ. Ẹlẹ́ẹ̀kẹta, lára ń tóbìnrin ò gbọdọ̀ fi sọ̀rọ̀ òdì síyàn, òun náà ni mo sọ ohun, òun ni ojú ara obìnrin. Ọmọ kóòtù òjíire, ẹjẹ́ á sọnú ká mọ̀ bá sọnù. Gbogbo ogun tí ń jà ọ yìí, ó lè jẹ́ pẹ́ bí gbogbo ń tà sọ yìí ló ti wá o. Wẹ̀yìn rẹ̀ wò, wobi tọ́ ọ ti ṣìṣe, wobi tọ́ ọ ti fẹsẹ̀ kọ́, wobi tọ́ ọ ti sọ̀rọ̀.

0: Atunji eku ohun iwo olugbo eto yin lala yi ogbere oye ko wo eyin wo aye a ma lo odi oro lati fi gbe rugbe aisan sinu aye eniyan koda won a ma lo odi oro lati fi gbe ogun sinu aye eni won a ma lo odi oro lati fi da ise eyan ru won a ma lo odi oro lati fi so aye eyan didakuda won a ma lo odi oro lati ma je ke eyan ori bi joko nile oko obirin mi o da bi egbin yo da bi egbara yo rewa ha awu mo le lo ni yo se ni se gidi lowo sugbon okunrin o mo gbe idule bi igba to mo de gbege leera ni awon to si burewa ti o rewa to awon okunrin o mo ja lori won so ra won ta n tan pale si lori eto fun ta le eto ni e to n sele ninu ohun aye onipojipo ta ko bi ara si won a ma rojo la omo eni to ba da ti o sanu eyan won si fi odi oro ran ipin re ni se aburu ninu aye to ba wa ri ba hun o sori tinu o soko mo mo bokan je igbese ni oji agbe se wo ti gbo ni nipa babo oki ogun ti won wa nilu akure oloye mekun eni to lo njogun agbara wibe debe fun tan baba nla wa nbẹ lọwọ wọn rẹkẹtẹ.
1: Bẹ́ẹ̀ gẹ́lẹ́tún ni iṣẹ́ àjogúnbá ìran ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá.
0: Ọlọ́run parí rẹ̀ sọ́dọ̀ wọn tí wọ́n tún mọ àṣírí àpadé àlúdé bá a ṣe ń lò ó láti fi bá ni bẹ́ẹ̀ lọ́run gbé ẹni táyé fàìsàn dìmọ́lẹ̀ dìde gbé ẹni táyé de iṣẹ́ rẹ̀ rú dìde ẹni táyé ti ba iṣẹ́ rẹ̀ jẹ́ tí ó sì tún padà wíbẹ̀ jẹ́bẹ̀ ń bẹ lára wọn.
1: Jájọ wá ṣe àbẹ̀wò síbi tí bàbá òkè ògún wà nílùú àkúrẹ́ olóyè mẹ́kùn ibi yòówù tí wọ́n bá bá wọ ìlú àkúrẹ́ tọkọ̀ bá ti já ọ. Sọ fún ọlọ́kadà ìbá sì jáwọn ọlọ́kọ̀ ìgboro tí wọ́n fi ń ṣiṣẹ́ sọ pé òun lọ sí nọmba 4 Dúdúyẹmí lane opposite Oyè Mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ nọmba 4 Dúdúyẹmí lane opposite Oyè Mẹ́kùn grammar school nínú àkúrẹ́ ibẹ̀ gangan ni bàbá òkè ògún wà tọlọ́run ti ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ̀rọ ìmúléwọ́ wọn rèé 08024913669 08024913669 08024913669
0: a ń sọ̀rọ̀ nípa

sórí ìwọ ọkùnrin tó ń gbọ́ ètò yìí lálẹ́ kì í ṣe gbogbo obìnrin lèèyàn máa ń yàn jẹ̀gbé nínú ayé. Obìnrin tó bá ti mọ̀ wípé bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin yín kò ní já sí fífẹ́, mọ́ ṣòwò mọ́ ṣàdéhùn pé ọ̀fẹ́ sílé, mọ́ gbórí obìnrin jẹ́jẹ́ kó gun ọmọ bá wọnú ayé rẹ̀. Àwọn ọmọ kan bí ọmọ ẹlẹ́gbẹ́ ni wọ́n, àwọn ọmọ omi wà, àwọn ọmọ núùrọ́ kò ń bẹ̀, àwọn ọmọ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà. Ìrírí wa nínú ayé jẹ́ ká lóye nípa tá à ń sọ. Kódà bàbá òkè ògùn tí wọ́n wà nílùú Àpí olóyè mẹ́kun, wọ́n ju oyè wa bẹ́ẹ̀. Obìnrin míì ló gbé òdì ọ̀rọ̀ sínú ayé ọkùnrin míì tí ò fi tẹ́gbẹ́ nínú ayé. Sórí ọmọ ẹlẹ́gbẹ́ tí wọ́n ń fojú ọmọ burúkú wò, aláàánú lọ̀pọ̀lọpọ̀ wọn. Béèyàn bá ti mọ tí wọ́n ń fẹ́ àti ń tọ́jú èèwọ̀ wọn, ọkùnrin tó bá fi ọmọ ẹlẹ́gbẹ́ tó sì mọ ọ̀nà àbáyọ wọn yóò mọ gbádùn nínú ayé ni. Sórí bí nǹkan kan bá ń yọ ọ́ lẹ́nu nínú ayé rẹ tó fẹ́ dàbí ogun tàbí ègún, yá sátọ àwọn tọ́lọ́run fún nímọ̀ nípa rẹ̀ bá a ti ṣe rọ́nà àbáyọ lọ ni. Ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀nà àbáyọ tí ń tọ̀ ńlá kọjá òun ni ó mú ní kókó. Bó ló ṣe gbáyé ìgbádùn, bó láyé tọwọ́ ṣe rọ̀ ọ́ lọ́rùn, bó ló ṣe jéèyàn nínú ayé, òun ló ṣe pàtàkì káyé rẹ̀ bá a lè pé Ọlọ́run kó sì lè pé wọn náà. Wá gbọ́ kí ni ń tọ̀ ńlá kọjá, ọkọ ń ti ẹni, iṣẹ́ ni, àìsàn kan ni, àárẹ̀ kan ni, ìrìn àjò rẹ lọ́dàrú àbí ọfà kan ni wọ́n ta ọ́. Yá dé ibì kan lọ́dọ̀ ẹni tọ́lọ́run lò, àwọn eléyìí kọ̀ǹfàmù nínú ayé tìbílẹ̀ pọ́nbélé ni. Tàlẹ́ni náà bàbá òkè ògùn òun lẹ́ni ọ̀hún tọ́lọ́run lò lọ́wọ́lọ́wọ́ tó já sí wípé ọ̀pọ̀ èèyàn tó ń fẹ́ kún wọ ọ̀dọ̀ wọn lọ́lọ́run pa lẹ́rìn jáde. Ẹni tó ní tòun ti tán ìgbà tó débẹ̀ Ọlọ́run sọ pé tiẹ̀ túkù nínú ayé, wọ́n ń dúpẹ́ fọ́lọ́run ni. Kódà àwọn tó lé èèyàn lókè òkun tó ní ìpèníjà, wọ́n mú orúkọ wọn lọ sọ́dọ̀ bàbá òkè ògùn nílùú Àkúrí olóyè mẹ́kun, wọ́n sì bá wọn bẹ lọ́hùn. Àdúrà sì gbà ẹni tó wà nínú ìdojúkọ lókè òkun, ó sì bọ́ nínú ìdè tó wà. Ta ló sọ fún ọ wípé wíbẹ̀ jẹ́bi òsì mọ́? Ẹ̀dá wo ló sọ pé tìgbà ni òsì mọ́? Ta ni ti ń kọrin rẹ̀ létí rẹ wípé òsò òótọ́ mọ́ láyé, sọ fún wípé kọ́ padà òótọ́ ń bẹ o. Tẹ bá dọ́dọ̀ bàbá òkè ògùn tí wọ́n wà nílùú Àkúrẹ́ olóyè mẹ́kun, ẹsẹ̀ gírígírí ọ̀dà ń bẹ̀, àwọn èèyàn fi bẹ̀ kalẹ̀. Báwọn kan ṣe ń wọlé làwọn kan ń jáde tí wọ́n ń sọ wípé àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ibi yòówù tíwọ náà bá ti ń bọ̀ tọ́ ọ bá ti dé ìlú Àkúrí olóyè mẹ́kun, wá sọ wípé ọ ń lọ sí nọmba 4 Dúdú Yẹmí Lane ní ìdojúkọ Oyè Mẹ́kun Grammar School. Ibẹ̀ gangan ni bàbá òkè ògún wà nílùú Àkúrí olóyè mẹ́kun. Ẹyẹ méjì òkè ń jẹ́ àṣà. Ọ̀gbọ́n mi yé, ìran ọdẹ nìran wọn. Àwọn náà tún jogún agbára iṣẹ́ ọdẹ ní ṣíṣe, wọ́n dẹ̀gbó fa olúgbó ọ̀tẹ̀ wọ́n ń fa ń gbódù. Bàbá ìrìn sà níjù ọ̀pàdé olúbíkin o. Wọ́n bá àjà múlẹ̀, wọ́n pàdé àjà nínú ìdù, ó ní ti ń jẹ lọ́wọ́. Ẹ̀rọ ìmúléwọ bàbá òkè òkun rèé tí wọ́n wà nínú Àpí olóyè mẹ́kun bá a ti ń fìrí ń ṣe lọ. 08024913669 08024913669 08024913669 lórúkọ ẹnì kejì mi ààrẹ Kọ́lá Ọlátúnjì là ń fìyín ṣe lọ kọmọláfíà Adéjúmọ̀ ìyókù dọjọ́ mẹ́jọ ó dìgbà àríyìn.

ọlọ tí dàù lẹ́yẹ ọ̀sọ́ka tíwọ̀ náà bá ṣàkíyèsí pé ipò tí ìlera ara rẹ̀ wà nílò ìtọ́jú kàn sí wọn bí ọ̀fà inú ara kóníkèríkè arọ́ máa wó ni ara títa ìtọ́jú inú egungun tó ń ro ni ara jíjájẹ ojú súsú kọ́ máa rẹni láti inú wá kéèyàn ọmọ rù kọ́ máa gbẹ kọ́ wọ àtẹsẹ ni ọmọ kú tàìtàì ní gbogbo ìgbà àìróorun sùn déédé ẹ̀yọ́ àṣejù ìtọ́jú ìpèníjà ìrìnà dáadáa ara wúwú àbádì ìtọ́jú kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń tọ́jú àrùn ara ibà àjẹtọ̀ lọ́jọ́ pípẹ́ àbéyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tóbi lórí ìtọ́jú àwọn ohun tó máa ń ṣokùnfà ìrònú ní fóbìnrin àtàwọn ọkùnrin tá a lè ṣe dáadáa lọ́dọ̀ olólùfẹ́ wa bàbá òkè ògún bá ní bẹ́ẹ̀.

0: telephone 080-249-136-6969.
1: Ẹyọ ìyanra òyìn okun èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ èkìtì rúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ní wẹlé èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí dìkì ẹ̀ wọ́fẹ́ra tẹlifíṣàn ni o wọ́fẹ́ra fàánù ni o wọ́fẹ́ra deep freezer wọ́fẹ́ra washing machine wọ́fẹ́ra microwave wọ́fẹ́ra ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí dìkì ẹyọ wọ yóò asan díẹ̀ díẹ̀ so ti ye obe no ronu ye ye ye lai se ele ni o office re li danko plaza

0: Almighty God, we thank you for this grace. Thank you because your word has come to us. Both the speaker and the hearer, make us the doer of your word.
1: Amen.
0: You have challenged us already. Help us to go and walk upon the word.
1: Amen.
0: So that we can have a peaceful home.
1: Amen.
0: So that we can have a joyful home.
1: Amen.
0: Thank you, mighty Father.
1: Thank you, Jesus.
0: In Jesus' name, you are prayed.
1: Amen.
0: My name, Reverend Dr. Joshua Oladapo. My phone number is 080-3745-3962. 080-3745-3962.
1: Tokoyima. Oluwafunmilayo Oladapo ni oruko mi. Ọjọ́ mẹ́jọ láàpù máa pàdé láṣẹ ọlọ́run tó dá ayé àtọrun ó ní ìrere jésù jìmádó ló ọba ní ṣọlá rẹ ó líbàlẹ bàbá yìí rẹ ló ń kéye pé ọlọ́run yóò fi ètò náà tú gbogbo ìdílé wa ṣe o.
2: Wákàtí òtítọ́ the power of truth òun lẹ́sẹ̀sẹ̀ gbọ́tún yìí lètò tí ń ṣọkùnrin ní lóore
3: tí bomirin ìgbàgbọ́ ènìyàn
2: ọjọ́ Sunday
3: aago mẹ́jọ àbọ̀
2: sí aago mẹ́sàn-án
3: ní ìkànnì àdàbà 88.9 FM.
2: Ẹ má gbàgbé
3: láti darapọ̀ mọ́ wa
2: ìwòye ọjọ́ mẹ́jọ
3: ètò yìí ló wáyé
2: láti inú ìjọ First Baptist Church
3: òkè dọ́gbọ̀n nílùú Ọ̀wọ́.
2: Àǹfààní ń bẹ
3: láti darapọ̀ mọ́ ìjọ yìí
2: bẹ̀rẹ̀ láti Sunday service
3: àti gbogbo ìtura lọ́lọ́kan ọjọ́ kan
2: fáǹfààní gbogbo ẹni tẹ́ ẹ bá fẹ́ kàn
3: sí ìránṣẹ́ Ọlọ́run
2: Reverend Dr. Joshua
3: Ọládà
2: fún àdúrà tàbí ìmọ̀
3: ẹ pè lórí
2: 080-3745-3962
3: lẹ́ẹ̀kan
2: 080-3745-3962
3: wákàtí òtítọ́
2: the hour of truth.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
4: Pásítọ̀ Ọlọ́run máa dárò ògùn àìsàn.
5: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
6: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmbà mi 08164-12-2777. Lẹ́ẹ̀kan sí 08164-12-2777.
7: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ ọlọ́mọ ọkùnrin, fẹ́ kó o gbìyànjú, kó o wá bá mi
6: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmbà mi 08164-12-2777.
7: Egúnjẹ egún, òṣájú òṣà, ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bàbá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
6: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀rín ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
5: 08164-12-2777.
7: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá yẹ̀ fẹ́ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dẹ́gula. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iyẹ ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédéé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò ododere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isan ara ni se mo pe ogo kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi n gba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isan ara omo olomo okunrin isan ara kan wa to sise pato ti isan ara yi to ba ti ni pe nija o ni olomo okunrin ma di boda suke suke abi wo ti e ni aisan ti a pe ni arun jedijedi won fe se gaati e nkan ma jade ni bi gaati e won ma fo ti sinu iru kan bayi yo da kon si mi
6: ni iwaju Continental Guest House nepa ni lu akure
7: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomo okunrin ninu agbo ara ninu isan ara olomo okunrin nikan ni mo npe o gbogbo nkan ti kan ti o ba nse kon si mi
8: phone number mi 08164122777 08164122777
7: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re nwu ni o le sun daada bo se nsun tetele gbogbo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tu para si bo se nse ni iru kan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re ohun ni o se wa itoju olomo okunrin nikan soso ohun ni mo nse kon si mi
6: ni iwaju Continental Guest House nepa ni lu akure
8: phone number mi 08164122777 lekan si 08164122777
2: Baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogungun bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun telu gba o da lagu ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abomination gugu iga

0: níbi tó dé. O tú gbẹdẹ gbé ẹsẹ̀ kejì. Wo iwájú rẹ kí lórí.
1: Odò ńlá ni mo rí yìí. Odò ńlá ni mo rí.
0: Sori odò tó wọ yìí. Òun ni wọ́n pè ní odò Jordani. Òun ló pààlà láàrin ayé àti ọ̀run. Ẹnikẹ́ni tó bá sì ti ré kọjá lẹ̀, ó ti fi ayé sílẹ̀ nìyẹn. Ó tún àkókò fún ọ láti fi ayé sílẹ̀. Ṣùgbọ́n kó o tó fi ayé yìí sílẹ̀, ó ní gbèsè òun kan tẹ ẹ jẹmi nínú ìdílé yìí tí mo máa ń gbà ní ìkórìtà ìkẹ́ tó ré kọjá odò Jordani.
1: Ṣé pé mo ti kú?
0: Bẹ́ẹ̀ni, o ti fi ayé sílẹ̀.
1: Mo ti fi ayé sílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Láì ní nǹkan kan nínú
0: ayé. Ṣùgbọ́n wá gbọ́ arákùnrin. Bí mo ṣe sọ fún ọ, ó ní gbèsè ohun tó jẹmí, ó ní èmi wá gbà ní ìkórìtà yìí. Èmi ní ẹ̀mí tí ń sin ní wọkọ̀tò tí kì í jẹ́ kí èèyàn ó ṣeré láyé.
1: Gbèsè kẹ̀.
0: Mo jẹmí gbèsè. Ó da owó ọrùn rẹ kí lórí lọ́rùn rẹ.
1: Ó ṣe wọ́n aṣọ wo ló wà lọ́rùn
0: mi. Oṣù ọ ní kàyéfì.
1: Ó ṣe mí kàyéfì.
0: Sórí aṣọ tó wà lọ́rùn rẹ yìí, òun ni yúnífọ́ọ̀mù à ń kó tẹ́ ń wọ̀ nínú ìdílé bàbá rẹ̀. Òun ni yúnífọ́ọ̀mù aṣọ ègún àjogúnbá. Aṣọ ègún má ṣe rere. Aṣọ ègún má tẹ́gbẹ́. Aṣọ ègún má làlùyọ. Ṣùgbọ́n bí mo ṣe sọ, èmi ni ẹ̀mí tí ń sin ní wọkọ̀tò tí kì í jẹ́ kí èèyàn ṣeré. Kó o tó gbé kọjá ré kọjá odò Jordani ká tó sin ọ́, ó ní láti gbà lọ́rùn rẹ̀. Bóyá bọ̀ fún mi.
1: Kí n bọ̀.
0: Bẹ́ẹ̀ bọ̀.
1: Kí n bọ̀. Kí n bọ̀.
0: O ṣe bá mi gbé. Wọ́n gbọ́. Ìwọ náà, ó ní ohun tí mo jọ ní gbèsè ohun kan.
1: Gbèsè.
0: Bẹ́ẹ̀ni, ní ọjọ́ kìíní àná kó o tó wọnú ayé, ó ní ohun kan tí mo gbà nínú ayé.
1: Kí ló gbà lọ́wọ́
0: mi? Òun náà ni aṣọ ògo rẹ.
1: Aṣọ ògo.
0: Bẹ́ẹ̀ni, nígbà tó o fẹ́ wọlé ayé lọ́jọ́ kìíní àná, èmi tí mo gba aṣọ ògo. Mo sì ní láti dá aṣọ ògo rẹ padà fún ọ gẹ́gẹ́ bí gbèsè tèmi náà jọ.
1: Ìdápadà rẹ kò wúlò fún mi mọ́.
0: Nítorí kò wúlò náà ni mo ṣe fẹ́ dá padà fún. Nígbà tí ògo yín ò bá wúlò mọ́ nínú ìdílé bàbá rẹ la máa ń dá aṣọ ògo. Nítorí náà, gba aṣọ ògo rẹ padà sọ́dọ̀ ẹlẹ́dà rẹ tó gbogbo.
1: Nígbà tí kò wúlò fún mi mọ́, kí n wo aṣọ ògo mi padà.
0: Wá gbọ́ gbọ́ mi, sórí aṣọ ògo rẹ tí mo dá padà fún ọ yìí àti aṣọ ègún àjogúnbá tèmi gbà lọ́wọ́ rẹ, wá sọ fún àwọn ọmọ bíbí inú ìdílé rẹ tí wọn ò tí bí wípé o ti jogún nǹkan lẹ̀ dé wọn. Níbi tí ìwọ jagun dé káwọn ọmọ náà wá bèrè
1: ògùn láti bẹ̀.
0: Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti gbà.
2: Ìyá ti gbọ́ mi yìí.
3: Ó túmọ̀ ẹ̀ka yé mi.
2: Ó ti gbọ́ àṣírí ayé.
3: Listen to the secret of life.
2: Àdúrà tó o máa gbà rẹ̀.
3: Here's a prayer you pray now.
2: Ẹyẹ mi mọ ṣe rere.
3: The spirit of anti-success.
2: Ẹ̀mí àti ní débòjì.
3: The spirit of complete to the grave.
2: Ẹ ṣe rere.
3: Without success.
2: Jáde lára
3: mi. Out of my body.
2: Ẹ̀mí.
3: The spirit.
2: Àti ní débòjì.
3: That complete to the grave.
2: Ẹ ṣe rere.
3: Without success.
2: Jáde o. Oyè Adúrà.
3: O Jésù. Ẹ̀mí mọ́ o. Ẹ̀mí àti ní débòjì láṣẹ. Oya jáde jáde jáde jáde. Jáde jáde jáde jáde jáde. Oya jáde oya jáde oya jáde oya jáde. Oya jáde oya jáde oya jáde jáde jáde jáde.
2: Jáde olúwọ́wọ́. Ayé lẹ ọ.
3: Wọ́n lọ sọ wíkẹ́ pé.
2: Mama.
3: Mami.
2: O ní láti gbẹ̀dú ọ.
3: Mo tún pé. Jésù.
2: Ọ̀pọ̀lọpọ̀ ilé ló wà.
3: Many hopes exist.
2: Ayé àdè máa fi wọ́n dá wọ́n máa dára tó wù wọ́n.
3: The celestial was afflict them.
2: A fi wọ́n dára tó wù
3: wọ́n. Afflict them the way they please.
2: Wọ́n wáyé.
3: They come to life.
2: Wọ́n ní rogo lò. Gbogbo ògo tó yẹ kẹ́rí lò. Wọ́n máa fi ṣẹ́gbẹ̀ṣẹ̀ ni.
3: They need to clear them.
2: Ẹ wu ọmọ ọkùnrin yẹn.
3: Look at that man.
2: Ìgbà tó kú tán.
3: When he died.
2: Ni wọ́n fẹ́ dá ṣògo padà.
3: That's why they have to restore his government of glory.
2: Aṣọ tí wọ́n fun tó lò nílé ayé.
3: That's why they use the light.
2: Wọ́n tún gbà lọ́rùn ẹ̀.
3: They took it from him again.
2: Ní etí ìbòjì.
3: At the grave.
2: Ẹ gbẹ̀dúrà o.
3: Ṣé o.
2: Ṣé o ti ṣe tán?
3: Are you ready?
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New villain of giants.
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New mighty giant.
2: Asinidébòjì.
3: Ṣàkó bílíbọ̀ sí ni gré.
2: Dáṣọ ògo padà.
3: Restore us government of glory.
2: Létí ìbòjì.
3: Àdìtọ̀.
2: Gbọ̀rọ̀ Olúwa.
3: Ní ẹni wọ́n lọ́dọ̀ lọ́wọ́.
2: Ẹ kú dànù.
3: Dayo.
2: Ẹ fọyé mi lẹ̀.
3: Ìfàlà.
2: Ẹ túwọ́ lórí ọ̀rọ̀ mi.
3: Ìfàlà.
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New mighty giant.
2: Nílé bàbá mi. Tí sinidébòjì.
3: Ṣàkó bílíbọ̀ sí ni gré.
2: Kó tó dá ògo padà.
3: Before the story was glory.
2: Mo sọ tẹ́lẹ̀.
3: Ẹ
2: kú ikú oró. Ẹ kú ikú oró. Lórí ayé mi. Ẹ kú ikú oró. Mọ̀mọ́.
3: Mọ̀mí.
2: Ó yẹ kó o lè gbàdúrà.
3: You want to pray.
2: Ọmọ rẹ.
3: Your children.
2: Ọkọ rẹ.
3: Your husband.
2: Ẹ jí wọn pẹ́pẹ́.
3: Ẹ jẹ́.
2: Ẹ jẹ́ gbàdúrà.
3: Ẹ lè pray o.
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New mighty giant.
2: Kẹ́ ẹ ṣẹ́gun bàbá mi.
3: Ṣe overcome my father.
2: Nígbà tó kú tán.
3: After his demise.
2: Kẹ́ ẹ dá ògo rẹ̀ padà.
3: He restore his glory.
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New mighty giant.
2: Kẹ́ ẹ ṣẹ́gun ìyá mi.
3: Ṣe overcome my mother.
2: Kẹ́ ẹ jọ rogo lò.
3: Ṣe ṣe for business and glory.
2: Ẹ gbọ́rọ̀ Olúwa.
3: Ẹ gbọ́rọ̀ the law.
2: Ẹ gbọ́rọ̀ Olúwa.
3: Ẹ gbọ́rọ̀ the law.
2: Ẹ kú ikú oró.
3: Ṣayọ.
2: Nítorí ayé mi.
3: For my sake.
2: Ẹ kú ikú oró.
3: Ṣayọ.
2: Mo sọ tẹ́lẹ̀.
3: I prophesy.
2: Ẹ̀yà kọ́ ni òmìnira.
3: New mighty giant.
2: Ẹ kú ikú oró. akọni omira ile baba mi
3: ti
2: segun awon mologo ile baba mi eku iku oro egbe oro oluwa e nisin mi debo ju mari ogun mi lo
3: I will use my glory
2: mo wa ye wa rogolo
3: I come to possess my glory
2: dede ni ki rogolo
3: must I possess my glory
2: e fi eyin baba mi ti eh good of eyin mi ti
3: you cannot resign me
2: be ba bori baba mi
3: you call my father
2: iyan baba mi ni ye o
3: my father o
2: be ba bori iya mi
3: you have come my mother
2: iyan iya mi ni ye o
3: my mother
2: eh le bori mi
3: you can never overcome me
2: omo yo de soro
3: koko
2: eh le bori mi
3: you can never overcome me
2: e ti segun awon kan ni le wa
3: come show me my house oh
2: eh le segun mi
3: you can never overcome me
2: mo segun yin leni
3: you overcome me today
2: eyan ko ni omire
3: you mighty giant
2: asini deboji
3: that is great
2: le irogolo
3: that is a glory
2: egbe oro oluwa
3: egbe the lord
2: e fo yele
3: praise the lord
2: e fo yele fun mi e ku iku oro e fo yele fun mi e gbu adua ye o se wa le gbadua
3: you have to pray
2: aso iponju
3: ah come to my affliction
2: ti aye wo fun mi
3: that is a glory
2: lojo ti iya mi ro bi lowo
3: give my body to try by
2: yadanu eyan so iponju
3: you come to my affliction
2: aso agbejo da iponju
3: affliction
2: aso agbedo ja
3: oh
2: iponju
3: my affliction
2: ati aso ti
3: aso ati pe
2: yo aso agbejo da iponju ati aso ti
3: affliction and failure
2: si agbe wo mi
3: please on me
2: nigba iya mi ro bi lowo ki iya mi to bi mi eyadanu eyadanu eyadanu ti won ba ti loyun nile yin
3: what is present your heart
2: won ti mo ru omo ti won bi
3: you know the child of bet
2: won ka to bi omo na saye
3: the bet that child like
2: ni won ti bi aso si lorun
3: the bet the government oni
2: aso yi
3: this government
2: ni ya re wu oku
3: your mother said
2: e wu o ti baba ye so
3: the one of us said
2: oni mo venda so ogun e pada
3: restore your glory government
2: ki n to da pada
3: before I restore it
2: o je mi ni gbese
3: won mi eje
2: aso iponju
3: the death of affliction
2: to lo ni aye
3: it is a lie
2: ojo ta bi oni mo wo fun o owo ojo ta bi oni mo wo
3: Jesus I put on your best
2: ojo te ba ku
3: yeah you die
2: ni mo ma gba pada
3: I take it back from you
2: mi gba lasan
3: I didn't take it alone
2: mo gba le
3: I took it down
2: fun amo awon mo ti won na ba bi
3: but you know you best oluwa
2: ati awon omo omo
3: your generation
2: ogun ti iwo iya
3: but to you brother
2: ti mo pada re yin re le lori
3: I wait again
2: e ogun ti iwo iya
3: that what are you
2: toko to segun
3: that you fail to
2: Maili kapori mo saida ogun ti wo iya osegun
3: baba ti ma je fit overcome
2: ogun ti wo baba osegun
3: baba ti father fit overcome
2: mo de ogun yen duro
3: I told about you again
2: bi omo ti o ba bi o ati omo omo re
3: and your generation
2: mo kada se wa le gbadu o
3: you to pray this prayer
2: e yo so igbejo de igbodu o
3: mo ba affliction
2: te gbe wo mi
3: so me
2: lojo ye mi ro bi lowo
3: baba da ti try ba
2: Yadanu Yadanu Ayo Oyaduwa
3: Vimo ya se gbe na te gbe won mi
2: lojo ya bi ro bi o
3: oya ya ya ya
2: Yadanu
3: ya ya ya ya oya ya ya ya ya ya
2: emo yo ya se gbe jo na ikoju ati aseti
3: egbo lojo emo ya Ayara
2: Yes Oluwa wa Aso ire de ire
3: generation
2: O si Abalaye Aso ire de ire O si Abalaye Ti egbe wo mi Lojo ye mi ro bi lowo E ba ya E ba ya Aso ire ire Aso ire ire Aso ire de ire O si Abalaye Aso ire de ire O si Abalaye ti egbe wo mi lojo ya mi ro bi lowo eya eya oya oya oya oya
3: yes mi mo aso wa ni abalaye aso shabalaye ti egbe ro be aso ya mi ro be oya eya
2: emo ya ya ka da ya badaru e la gada bi a na gada rubi ya olorun awo bo sani olorun awo bawo olorun wa balola o olorun awo bo sani jesus oluwa wa mama o ma nilu adua gbegede agbina sa okoko ti dara e ma sami aso iran de iran e gbejo da aso ti ami ni ko se o ye ko ma ya oga so yi bo le ami ni ko ma se aso iran de iran o si abalaye ti won gbe wo e ma ya e ma ya e ya o e ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya hey! Be what in ya? Eh, ma ko. Se wa so.
3: Yes sir.
2: Hey! Omo kunrin yen ti kunje. Igba to kunje. Na da so go pada. Mama.
3: Yes sir.
2: O gudo kunje o. Korun to gbeja.
3: Yes sir.
2: Ma je kunje. Ki o to gbeja mi Olorun. Mama je kunje. Ki o to gbeja mi. Naboti kunje. Ki o to gbeja Naboti. Urayo kunje. Ki o to gbeja Uraya. Ma je kunje. Ki o to gbeja mi Olorun o. Mama je kunje. Ki o to gbeja mi o. Mama. Iwo ti ku o. O si wa laye. Omo re ti mu gboya keku isi melaye omo re ti fa Colorado ya o si wa laye keku se wa gbadua se wa gbadua se wa gba e mo ko asogo
3: asogo
2: mi
3: asogo be
2: aso ikun mi
3: asogo
2: mi
3: asogo be
2: aso ikun mi
3: asogo be
2: si e bo lojo iya mi robi e dagbada
3: dagbada o
2: e dagbada
3: dagbada o
2: asogo mi
3: asogo be
2: aso ikun mi
3: aso
2: aye mo mi si e bo lojo iya mi robi e dagbada
3: dagbada
2: e dagbada
3: ede
2: gbara
3: ede
2: gbara gbogbo ti ma je laye te bo lorun mi gbogbo ti ma je laye ti e bo lorun
3: mi
2: lojo iya mi robi ede gbara
3: ede
2: gbara
3: ede gbara
2: kokoro ati lowo mi te gba lojo iya mi robi ede gbara
3: ede
2: gbara
3: ede
2: gbara
3: ede
2: gbara
3: ede
2: gbara
3: ede
2: gbara
3: ede
2: gbara
3: ede gbara
2: igbe so ti wo gbe siwaju o loruko Jesu o ya ko father ko father ko father ko father ko father eka o Jesu ti wo fi ogo mi na etuka o o Jesu ti wo fi ogo mi na gboro oluwa etuka o o yo yo yo Jesu
3: enemi mo o Jesu
2: ti wo fi ogo mi na etuka
3: etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka
2: Jesus Baba lo se omo ni Jesu mara ile ko bona eyin wo le sami o ja ye tun
3: Jesu
2: o ja se baba re ti won fi ogo re se gbesi gbesi ai modi ti won fi ogo re se o ja ye tun ka ba ni o Jesu so ti fi ogo re se gbesi e ma ko ni o Jesu so ti ogo mi se gbesi etuka
3: etuka
2: o ye o ye o ye
3: Jesus mimo o Jesus to fi ogo mi na o ye etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka
2: etuka etuka etuka etuka
3: etuka
2: etuka etuka etuka
3: etuka etuka
2: etuka etuka
3: etuka etuka etuka
2: etuka etuka etuka etuka
3: etuka etuka etuka etuka etuka
2: etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka
3: etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka etuka
2: Oluwa wa. Ile kan wa. Ile yi. Won mo ile won. Okunrin. Won ki pe 30 years. 30 years.
4: Oluwa.
2: To ba ti pe 29. Won ku. Eyi to ba lagbara gan. To gbadua ni won 29. 25. 26. To ba fi ma di 27. Eran ri ati ma si ma be. Won ki pe 30. To ba ti ji okunrin. Nigba mo wodi ninu emi mo wodi lo agbole baba re nigba debe esa won mu wa rin ajo kan ninu emi won fi boji meji han wa iboji meji won ni iboji wore won ni ti baba eni iboji wore ti iya re ni won ni se ri awon meji yi omo kan ni won bi se ri baba Aroni, Seria, Afojuni, Oma Kasoso Tabi, Oni Sebabari, Oni Oju Yari, Bi Yaba Loko, Onoma Faya, Lowa Dari, Bi Baba Fello Yagbe, Oni Mange Babare, Eku Aditu Aye, Mama, Lojiji, Oma Kuri Lonu Igbo, Lati lo wa isu ninu oko olode kan pade re bo ti ri lo kan mo ro pe bi to ti n wa isu aso re ero fo yi o wa bora re si o ninu oko lati wu e bi ode se ri lo kan ode ni mo ti n wa e bora eyan ti pe ode yen de sta ni bo lese bo se ta ni bo lese O lo mu.
4: Jesus.
2: Na iwo so. O di okun si lorun. O ni ebora ni. O se parada se eyan. O fe wonu aye lo. O wa ni wonu aye lo. Mo tin wo ebora eyan. Lati fi jogun. O de mu jade o mu lo ni. Omo kunrin nkigbe. Emi nikan ni ya mi bi. Mi ki se bora. Mo wa wa su loko ni. O ni ro o iwin ni o o fe wonu aye lo ni lo se parada se eyan eru olodum ba mi o si mu lo le o so magi lai ti ku ko gbe mi lenu e o ti obe bo lara o de nfa eran ara re ya o ya wo lara re lai ti ku bo ti ya wo leje nse lomo yin ki bi oro iya ti baba ran mo ni se won reti ko de omo o mo de hey won o ya eran lara eniyan lai se malu ko je malu gan won gbudo pa malu yen sugbon won pa eleyi o odidi eyan won ya wo lara re o ni mo fe fi awo re mo fe fi selu Hey! Awo arakunrin yi. Ibi o tin yawo re.
4: Yes sir.
2: Inu inira ti eni iwo.
4: Yes
2: sir. Ese kese.
4: Yes sir.
2: Ki emi to bo lara re. O fi ase le. O ni ninu idile yo.
4: Yes.
2: Nitori pe eni lo pe ojo ti mo pe ogbon odun laye. Ogbon odun laye.
4: Yes sir.
2: Lati pa awon obi mi lerin.
4: Yes.
2: O si fi mi pa awon obi mi lekun. Ko si omokunrin ile yi.
4: Yes
2: sir. Ti o wo 30 years.
4: Yes.
2: Hey, emi o ma sise iran to ti lo. Sori iwo de ba iran bi merin. O mo tan ti se. A sise iran to ti lo. Ti en fi ogo yin segbe si e. Agbele bu to n teje. O ya ko yidan. Ko yidan.
5: Nine hundred naira.
2: o ya lo ru e bo ti e 900
5: o je chese
2: o ti je lo se bayi e bo 900
5: naira
2: o ya mo ru bayi
5: o je lo se o
2: bayi bayi
5: o je lo se o
2: lo ru
5: lo se bayi bayi bayi bayi
2: ti bi 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8 1 8
5: gotcha.
2: Anudio.
5: Amen.
2: On your Tuesday.
5: Tuesday, yeah.
2: On the 8th.
5: On the 8th.
2: On your Tuesday.
5: On your Tuesday.
2: Ishoru yama lagbara.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ishoru.
5: Ishoru ni o.
2: Ni CAC.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Orí òkè.
5: Orí òkè.
2: Tèmi aṣeṣe.
5: Tèmi aṣeṣe.
2: CAC.
5: CAC.
2: Orí òkè.
5: Orí òkè.
2: Tèmi aṣeṣe.
5: Tèmi aṣeṣe ni o.
2: Number 7.
5: Number 7 ni.
2: Adeleke Street.
5: Adeleke Street.
2: Olubondu.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Olubondu.
5: Olubondu ni o.
2: Ni ifanja.
5: Ipaja.
2: Ibi o ba ti n bọ.
5: Kábíyèsí o.
2: Tó bá ti dé ìpájà bus stop.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Bójẹ́ kọ̀ má dìdó ti ń bọ̀. Àbí yànà pájà.
5: Àbáyọ̀bọ.
2: Àbáyọ̀bọ.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Àbí ìkọlá. Àbí ojú ore.
5: Bẹ́ẹ̀ni o.
2: Tó bá ti dé.
5: Kábíyèsí o.
2: Church bus stop.
5: Church bus stop.
2: Ní ìpájà.
5: Ní ìpájà ni.
2: Lọ́jọ́ Tuesday.
5: Lọ́jọ́ Tuesday.
2: Sọ fóun lọ sí.
5: Kábíyèsí o.
2: CAC.
5: CAC.
2: Wà ló lọ sí Olúbọndú.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Iwájú sẹ̀lẹ̀ tó wà ní bus stop yẹn.
5: Kábíyèsí o.
2: Sẹ̀lẹ̀ ọmọtọ́lá yẹn.
5: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
2: Tó wà ní bus stop. Church bus stop.
5: Bus stop yẹn bẹ́ẹ̀ni sà.
2: Church bus stop. Iwájú sẹ̀lẹ̀ yẹn.
5: Ó yẹ sà.
2: Ní wà á ti gbé ọ̀kadà.
5: Kábíyèsí o.
2: Olúbọndú.
5: Olúbọndú ni o.
2: Tó bá ti bọ́lẹ̀ lolúbọndú.
5: Yẹ sà.
2: Sọ pé CAC tó wà ní Olúbọndú.
5: Bẹ́ẹ̀ni o.
2: Kò sẹ́ni tí o mọ bẹ̀.
5: Tètè mi aṣe ṣe.
2: Orí òkè tèmi aṣe ṣe.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Wòlíì rẹ òkò tó Jésù.
5: Kábíyèsí o.
2: Ó máa wà mbẹ̀.
5: Hallelujah.
2: Ẹ̀yin tẹ́ ń gbé ní agbègbè yẹn. Wá pàdé Ọlọ́run.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Oru alẹ́ yẹn máa lágbára.
5: Wá pàdé wòlíì rẹ.
2: Wá pàdé Ọlọ́run o.
5: Bẹ́ẹ̀ni o.
2: Nínú ayé wòlíì rẹ.
5: Ọ̀fà.
2: Ó máa lágbára.
5: Alágbára o.
2: Ago méje.
5: Méje.
2: Alẹ́ Tuesday.
5: Alẹ́ Tuesday ni o.
2: Ago méje.
5: Méje.
2: Alẹ́ Tuesday.
5: Alẹ́ Tuesday ni o.
2: Tó bá ti wọ́n di ọjọ́ Wednesday.
5: Wednesday.
2: Ó di sango ọ̀sà.
5: Sango ọ̀sà yá
2: ni o. Ọjọ́ kẹsàn.
5: Ọjọ́ kẹsàn.
2: Oṣù kẹsàn.
5: Oṣù kẹsàn.
2: Ó máa lágbára.
5: Ó máa lágbára o.
2: Fọ́jà.
5: Bàbá mi o.
2: Òróró yẹn ò mọ̀ pọ̀.
5: Rárá o.
2: 1000 pieces.
5: Kábíyèsí Ọlọ́run.
2: La rí padà sí.
5: 1000 pieces.
2: Àwọn tó bá tètè dé.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Àwọn ló ní o.
5: Jésù.
2: Oyin májẹ̀mú.
5: Ajẹ́ra yẹ o.
2: Àwọn tó wá ní Sunday tó kọjá.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Wọ́n ti mọ èdìdí ẹ̀. Tó bá lè diri ní oyin yìí.
5: Kábíyèsí o.
2: Ó ní tó fẹ́ lọ fi ṣe. O fẹ́ lọ bẹ́ẹ̀rì ẹ̀.
5: Kábíyèsí Ọlọ́run.
2: Ó máa lágbára.
5: Alágbára sà.
2: Oyin yẹn la máa lò.
5: Jésù.
2: Ní ọjọ́ kẹsàn.
5: Ọjọ́ kẹsàn.
2: Oṣù kẹsàn.
5: Oṣù kẹsàn.
2: Èyí ti ṣe.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ọjọ́ Wednesday.
5: Wednesday.
2: Ní sango ọ̀tá.
5: Ní sango ọ̀tá ni o.
2: Ó máa lágbára.
5: Alágbára o.
2: Ago méje.
5: Méje àárọ̀ ni o.
2: Àárọ̀.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Ọjọ́ kẹsàn.
5: Ọjọ́ kẹsàn.
2: Oṣù kẹsàn.
5: Oṣù kẹsàn ni o.
2: Ó ní iṣẹ́ ta fẹ́ ṣe.
5: Ọjọ́ ni wọ́n yóò ṣe o.
2: Náì ló yẹ ká bẹ̀rẹ̀.
5: Kábíyèsí Ọlọ́run.
2: Ṣùgbọ́n Olúwa ni kí n pín ẹ̀bùn kan.
5: Yẹ sà.
2: Láti 7.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Títí wọ 8:30.
5: Láti ago méje bẹ̀rẹ̀.
2: A máa bẹ̀rẹ̀ lágo méje.
5: Bẹ́ẹ̀ni sà.
2: A pín ẹ̀bùn yẹn wọ 8:30.
5: Kábíyèsí Ọlọ́run.
2: Ẹ̀bùn yẹn la fẹ́ fi gbàdúrà. Wọ ago mẹ́sàn.
5: Kábíyèsí Ọlọ́run.
2: Ọjọ́ kẹsàn. Oṣù kẹsàn.
5: Àgbàdìwáyé.
2: Ó máa ní agbára.
5: Ó máa lágbára o.
2: Ìwọ dẹ̀ ni yánú kan. Ìrẹ́dẹ́.
5: Amen.
2: In the name of Jesus.
5: Amen.
2: Tètè o.
5: Ọjọ́ máa bọ̀.
2: Máa bọ̀.
5: Ọjọ́ máa bọ̀.
2: Olúwa náà mi ṣí o.
5: Bẹ́ẹ̀ni o.
2: Dìdí ọ̀run wí pé.
5: Ìwọ
2: gángan.
4: Lẹ́ẹ̀ríkà.

0: Usai Balowa Akepe Balowa Aronikaye
1: Adari Eto Nibi Ayeye Ise Ko Foshe
0: Ise De Lojo Ni Fi Nwu Mi Omo Ojo Olape
1: Iba Melodi Ajak
0: Akirikogbon Omo Ojo Olape Babo Ojo Olape O
1: Ise Ko Foshe Ni
0: Ilu Femi Lohun Ma Lo Omo Mode Ni Fun Teni
1: Omo Lode Neri Neri Do
0: Ìbàlọ́wọ́ gbogbo eré adé ìbàlọ́wọ́ ìjìgbàlẹ̀kẹ̀ lórí ìró.
1: Ìjọ́ ọjọ́ ìṣẹ́ ọpọlọ. Apọlọ ní ìṣe láwùjọ.
0: Mo júbà fún tèmi ẹjẹ́ kí bàá mi ó dalẹ̀.
1: Abínibí àtọ̀ sábìlìtì olú àwùjọ fẹ́.
0: Bá a bá fi bí ohun ṣẹ̀yìn, bá a bá fi bí èdè ṣẹ̀yìn, ẹ dáríjì wá.
1: Abínibí àtọ̀ sábìlìtì ìtàn wí.
0: Torí àlùgbé nìkèlé máa ń lubẹ̀. Àsọgbé lókè ni máa ń ṣọṣọ o. Àṣegbé ń tilẹ̀ ẹ̀lẹ̀. Ilẹ̀ àpọ̀ bá ṣì pàjòyè lọ́jọ́ kan ṣoṣo kò sì sẹ́ni tí ò múlẹ̀. Gbogbo nǹkan tí gírí ẹni tí gí bá pa àá fi máa ń jí gini. Bẹ́ẹ̀ni tódò bá pa náà àá máa fi ń jí odò. Gbogbo nǹkan tí ń bá ṣe ó dà ṣegbé lè nítorí mo dọmọ aláṣegbé. Ìdítà fi ṣégbé ni wípé àìbèrè ẹ̀jẹ̀ lọ́wọ́ ìgbìn.
1: Ọmọ olóòdẹ.
0: Ẹbí èsúrú bí ò bá ta gbọrọgbọrọ wọn ì ń mú èsúrú sí i. Torí pé bí èsúrú bá pé gba ọdún nínú ebè egun náà ní máa ń ta.
1: Ọmọ olóòdẹ.
2: Ọmọ olóòdẹ.
0: Mo kí ẹ̀yin tẹ́ ẹ máa ń kọ àwọn èdè yìí lẹ́nu gbogbo ìgbà.
1: Ọmọ olóòdẹ.
2: Mo kún máa ń wọlé wẹ́rẹ́.
0: Bẹ́ẹ̀ bá ti ń pè èdè wa ẹ máa rí bà wá o. Orí gbogbo eléyìí àbálẹ́nu bàbá àbálẹ́nu ìyá. Àwọn oníṣọ́ọ̀ṣì sí ni bàbá mi àti ìyá mi àwọn apostolíkì àwọn émẹ̀. Àmọ́ bá a ti pẹ́ àwọlé ayé parí láàrí. Ọyẹyẹ ò ní yẹ ká dàrá iná orí epo aṣìjó ti kanra ti kanra.
1: Kò fọ́ sí ìṣẹ̀yìn tó ti dé.
0: Bí mo ṣe sọ náà ni ó ṣe rí bó bá dìgbà tó bá yá èmi náà ó padà di dictionary.
1: A ó jọ tó ń ṣe ni o.
0: Ó wù mí kó jẹ́ pé tán bá pèdè kan títí ẹja lọ rèé bèrè lọ́wọ́ kò fó sì pé bò ló ṣe rí.
1: Ẹja gbé lárugẹ o.
0: Ìwọ tó bá sì ní tó bá ní àfojúsùn rúbàrún ìwọ náà ó gbọ́dọ̀ mọ́ tẹ́tẹ́rẹ́ tó bá ti débi iṣẹ́.
1: Mo ṣe máa lọ mọ́ o.
0: Ìbá bí ọdún Fábùmí tilẹ̀ òkè mẹ̀sí.
1: Ọ̀pọ̀lọ.
0: Ẹ ṣàgbín ara ògbójò.
1: Ìmọ̀.
0: Aláró ló lẹ́sìn òjò paṣẹkẹrẹ mọ́dẹ ọmọ àtìgbà. Ọ̀gá mi Fábùmí ó gbé gbogbo ẹ̀ fún yín lọ́nà ọ̀run. Òun ò dá kankan tó kù sí pé mo gbé fún Fábùmí òkè mẹ̀sí.
1: Ọmọ olóòdẹ. Adúpẹ́ tó já wá sí i. Kò fòṣì. Ọmọ olóòdẹ.
0: Mo gbé fún yín o.
1: Irikirido.
0: Ẹ̀sàgbẹ́ ẹ káalẹ́ fún tèmi lọ́rùn.
1: Irikiri ju ọmọ olúwa.
0: Ẹ̀yin lẹ mọ táìmù tán ń lò lọ́rùn o. Ẹ ṣáà kú dédé àókò yìí.
1: Bẹ́ẹ̀ kò fọ́ sí ìṣe yìí tán.
2: Ó jẹ́
1: ìwọ́pù ìṣe.
0: Àwọn kan máa ní èèyàn kò kọ́ àwọn ní nǹkan kan àwọn ọlọ́gàá àwọn èmi ń lọ̀gá o. Ọ̀gá mi tiẹ̀ pọ̀. Ọ̀gá tó kọ́ mi primary kọ́ ló kọ́ mi ní yunifásitì. Ọ̀gá mi kan wà kì í fẹ́ ká máa dá kọ̀ lérí rédíò wọ́n ti mara wọn ẹ káalẹ́ ọ̀gá mi.
1: Iṣẹ́ kò bọ́ ṣe.
0: Ó mogún Olúbùnmi ọ̀gá mi ni tí mo gbé fún dáadáa. Jẹ́nẹ́rà Ìrùgàlè ọba Yorùbá ẹ̀gbẹ́ bàbá Kẹ̀pẹ́ lápèrè.
1: Kò sí ni o, iṣẹ́ kò kò sí ni o.
0: Àwọn bàbá gidi nùhun tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣètò tán tó kù díẹ̀ káàtó. Ẹ̀lọ́ báwo ni? Ọ̀dẹ́. Sa òkú ètò àmọ́ ṣe báyìí àwọn ọ̀gá dáadáa nù. Yàtọ̀ fáwọn ọ̀gá tó jẹ́ pé ilé ọtí ni wọ́n ti máa dáyẹ̀yẹ́ ọmọ nínú wọn kalẹ̀.
1: Àjàkà tún gbọ́ lórin jáde.
0: Àgàgà kan rí ẹni tí obìnrin tẹ bá jìjọ rìn súnmọ́ra yín kan dáyẹ̀yẹ́ kalẹ̀ ńbẹ̀. Ẹ̀yin nùhun Ọlọ́run àkúkú mọ̀yìn àmọ́ ifá mọ̀yìn. Ilẹ̀ rínú, inú rínú, ilẹ̀ sì rí ká.
1: Ọpọlọ. Ọpọlọ ní. Ṣé láwùjọ fèdè Yorùbá ṣe.
2: Abínibí àtọ̀ sábìlìtì olú àwùjọ.
0: Ọ̀gá kan ti ẹ̀ wà gbogbo èèyàn láyé tán bá ti ń bínú wa ni pé ẹ̀ mọ̀ tó fẹ́ rojú pupo fẹ́ rí pípín ojú mi. ọ̀gá tí mo ń sọ yìí látọjọ́ tí mo ti mọ̀ àríwá ètò ojú ẹ̀.

àwọn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí lẹ́yìn ètò. Wọ́n ní bí mo ṣe ń pe nọ́mbà mi, àwọn ìrírí gbọ́ dáadáa, àwọn tí máa ń rìkọ́ọ̀dù, àwọn ní sábà máa ń ná ti máa ń gbà á síra wọn. Ẹ mọ́ bínú, omi ló pọ̀ lẹ́wọ̀, ó wò kété kógó yẹn ṣà, òkété òṣùgbọ́dọ́. Tẹ́ ẹ bá ti mú bẹ́rù àtìwé tán, ẹ kàn gbá mi láago, n ó sì mọ̀ pé ẹ ti mú bẹ́rù àtìwé tán, mo fẹ́ pè fún yín lẹ́rẹ̀wọ̀. Torí ẹranko tí màá mú tẹ wá fún tèní yóò tún ṣe yín ní ààyìn o, ẹranko tí ń gbélé tí ń gbóko ni o. Ẹ mọ́ bínú, tẹ bá ní kí n mú àgbọ̀nrín tó ń gbé nínú odò ohun tẹ ní kí n mú tẹ wá, á padà mú tẹ wá. Ẹ jọ ẹ mọ́ bínú, á padà mú àgbọ̀nrín tí ń gbé nínú odò tí ń gbélé rílẹ̀ wá, á mú wá. Ẹranko kan náà wà ní Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí, kò pọ̀ lọ́dọ̀ wa ń bí. Ẹranko tí ò bá sì ti pọ̀ lọ́dọ̀ wa ń bí, ìyìn fẹ́ máa dédé sọ ní eré afẹ́fẹ́. Àgàgà ẹranko tí mi ò rí sẹ̀mí ẹ̀ rí, tí mi ò sì mẹni tó lòun parí. Ọ̀pọ̀lọpọ̀ ẹranko mi tẹ́ rí nínú omi, AI ní gbogbo ẹ o, tó jẹ́ pé àwọn abracadabra ni. Àmọ́ lóòótọ́ ló wà, ẹranko yìí ìmọ̀ ní ọwọ́ kì sí ní ẹsẹ̀, ó sì lágbára ju nǹkan míì lọ, kódà kò lé egun kankan. Ìjàpá kan wà nínú omi, débi wípé bọ́n bá pa sí bíi méjì sí mẹ́ta, agbára èèyàn kan ò lè rí i gbé. Ní ìjàpá tí mò ń wí yìí, akíríkọ́gbọ̀n ọmọjú ọlá pé nǹkan bí ọdún bíi mélòó sẹ́yìn, ó ní àyàdì tìlú ọ̀rẹ́, àìṣe tọ́pẹ́ ìjínigà, bàbá kẹ́pẹ́ o, ń bọ fani, mo bá ṣe kòǹgẹ́ ẹ̀. Èèyàn mẹ́ta ò lè gbé ní ìjàpá ni bàbá fi ń bọfa lọ́jọ́ náà. Àmọ́ ìjàpá kọ́ náà pé o, ọ̀tọ̀ ni nǹkan tán pé. Ẹni ní ẹ̀yìn ni kí n sọ, ọjọ́ tá a bá mú tẹ wá náà, a sọ, ó ṣeé ṣe kí n gbé àìṣe tọ́pẹ́ ìjínigà, àyàdì tí gbogbo ìlú ọ̀rẹ́, bàbá ti tún dolórí ẹbí, àwọn náà tún ni alákòóso gbogbo kíni ó ti yé yín. Mo kí bàbá kẹpẹ́ o, àìṣe tọ́pẹ́ ìjínigà, ẹ bá mi tọ́jú àìṣe Monday ṣàwòjù, ẹ bá mi kí wọn dáadáa lọ́rẹ̀. Àwọn ohun bẹ́ èèyàn bá sún mọ́ wọn, èèyàn ò ní fẹ́ mọ́ lọlé ọdún dáadáa. Mo ṣeré lọ sétí odò náà ni mo tún pàdé àwọn ẹja kan. Ajá ni, àmọ́ inú odò ní ti ń ṣẹ̀ṣẹ̀mí ẹ̀. Ajá lò náà, wọ́n ń pè ní ajádò. Ǹjẹ́ ẹ mọ̀ pé ajá tí mò ń sọ yìí, níbi tó náà tún ní agbára dé, tó bá fẹ́ bímọ, kì í bímọ sí inú odò, á bímọ sí orí ìtàkè bí ẹ̀gbẹ́ odò. Bó bá dédé àsìkò odò báyìí, bóyá ó ṣeré lọ́wọ́ oúnjẹ lọ, tó òjò bá fẹ́ rọ̀, kò sì nílè rọ́mọ ìkólọ níbi tí agbára Ọlọ́run mi dé.

àmọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí tá ń gbé nínú omi yìí kò séléyìí tí agbára ọlọ́run ò wá ká nínú gbogbo wọn. Kábíyèsí Elédùmarè.

À ń ní ọfẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tó jẹ́ pé ń gbé nínú omi, ń gbé ní orílẹ̀. Eléyìí tó ń gbé nínú omi la fẹ́ mú tẹ wá fún tèní, kì í ṣe eléyìí tó ń gbé lórílẹ̀. Àwọn náà máa rìn káàkiri kódà tí ẹ bá fẹ́ sin, tẹ bá fẹ́ sin kinní yìí ní orílẹ̀, ẹ gbọ́dọ̀ bomi kalẹ̀, ẹ kó sínú omi ni. Inú omi lẹ́ti máa sìn, àmọ́ eléyìí tó ń gbé lórílẹ̀ kò síbi tẹ́ ẹ̀ ti lè sí títí ẹ̀. O la fi ní pé ń gbé nílé, ń gbé lóko. Eléyìí tí ń gbé nílé, tí ń gbé lóko, òun náà làwọn méjèèjì. Àmọ́ tẹ bá fẹ́ sin tinú omi nínú ilé, ẹ bomi sí o, bẹ́ẹ̀ bá bomi sí, kì í pẹ́ dòkú. Ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà mi ká mọ lọ sókè odò. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ fún tèní o. Mo kí yín o, Buhari ọ̀rẹ́. Ẹ bá ń kí ìyá mi dáadáa, ìyá ilé kan. Ẹ káàlẹ̀ tèní, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Èkó lẹ ti ń gbọ́ mi o, Ìbàdàn ni. Ọ̀sun ni o, gbogbo Ọ̀yọ́ ẹ káàlẹ̀ o. Gbogbo Òǹdó lẹ ti ń gbọ́ mi, Èkìtì lẹ ti ń gbọ́ mi. Ṣé Òǹdó àbí Èkìtì ẹ ń gbọ́ mi ń Kwara? Àwọn mo kí gbogbo yín o. Ẹ̀yin gómìnà ẹ mà ní sẹ́ran. Bàdá Ọ̀kẹ́nu. Ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi. Ẹ̀yin tí ẹlẹ́ mo máa ń pè é, ẹ ti mú tákàndá àti kinní. Nọ́mbà mi ni 081-6-3-5-1-8-3-5-1. 081-081-3-6-6-6-5-8-8-8-5. 081-365-385. Nọ́mbà tọ̀dọ̀ mi nu. Ó sì jẹ́ ọ̀rọ̀ ìkejì ẹ̀. Òun náà ni 091-52-45-24-22. 091-52-45-24-22. Ó pè mí nu o. Ẹ bá fẹ́ bùn lówó, bẹ́ẹ̀ sì fẹ́ pè mí fún MC. Olúọdẹ yín wà níbì kan. Ẹ fẹ́ sọdún ògún káwá bá yín sùn jálá. Ẹ fẹ́ pè wá fún package ọ̀rẹ́ yín, ẹ fẹ́ ṣe surprise package sí pé ká jí wá ibi tẹ́ ẹ bá wà. A mọ bá a ṣe ṣe, bó sì ṣe ká bá yín fìjálá ọdẹ ránṣẹ́, ká bá yín package ẹ̀ sínú kinní, ká jù sí yín. Ẹ̀yẹn tá à ti fún wa lórúkì, ó tán, kò sí problem kankan. Bẹ́ẹ̀ bá sì dán wa wò lẹ́ẹ̀kan, ẹ ní lo ẹlòmíì mọ́. Àwa lẹ mọ lò títí, ẹ mọ fún wa lówó. Ẹ káàlẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lóhùn láròyé láfọ̀ṣẹ. Ẹ já lọ sókè gan.

Ọlọ́run ti tó bi rẹ ìbàyẹ fún tèní Ọlọ́run mi o. Àdáni wáyé ìbàyẹ fún tèní. A fẹ́ tún bẹ̀rẹ̀ bá a ṣe máa ń ṣe gbogbo ìgbà, má jẹ́ kélé yìí jẹ́ àṣemọ. A fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tí a pè ní abàmì, àmọ̀lé ìpínlẹ̀ ẹranko. Torí kò lẹ́sẹ̀ o, kò lápá, kò lọ́wọ́. Bẹ́ẹ̀yàn ò bá fẹjú mọ dáadáa, kò lè rójú ẹ̀ gan. Inú odò sì ní ń gbé. Omi ò lè kún títí tí kẹ́rì kómi gbé lọ. Ọlọ́run ìbà ẹ o. Eléyìí tí ń wà nílétà lè sìn nílétà tún bá pàdé, ó là ń pè ní ìgbín. Àwọn fámílì ìgbín ni. Ṣé mọ̀ pé ta bá fẹ́ dákọ fámílì ẹkùn? Wọ́n pọ̀ dáadáa ìkòkò, ajá oko, àwọn ẹta, kìnìún, ẹkùn. Wọ́n pọ̀ dáadáa ẹranko kan náà tún wà tá ń pè ní sítà. À ń pè ní sítà. Ẹranko yìí ló lè yára jù nínú gbogbo nǹkan tọ́lọ́run dá sítà lórúkọ ẹ̀. À ń fọ̀rọ̀ jomi toro níbi ọjọ́ bíi mélòó yìí. Àwọn àmì kan ó sì sapá mi lórí. Mi ò tètè mo kọ ẹ̀. Àmọ́ bí mo ṣe délé mo tún lọ rí gbèwé mi, mo tún kà á sítà lórúkọ ẹranko yìí. Àwọn fámílì kìnìún, fámílì ẹkùn ni gbogbo wọn. Ẹranko tí a ń pè ní sítà. Àmọ́ ibi tí mò ń lọ kọ́nu o, àwọn fámílì ìgbín. Ẹranko kọ̀ọ̀kan gbà mí, a máa tó bíi mẹ́ta sí mẹ́rin tí wọ́n jọra wọn pẹ̀lú ìwà, pẹ̀lú ìṣesí, wọ́n jọra wọn. Bí ìgbín ò ṣe lè wọnú omi, òun náà ni ẹranko tí à ń sọ yìí, tí ò ṣe lè gbé ní orí iyẹ̀pẹ̀. Kí ni orúkọ ẹran tí mò ń sọ yìí? Ẹranko yìí là ń pè ní ìsáwùrú. Ìsáwùrú dẹ̀ pé bí oríṣi méjì sí mẹ́ta o. Ìsáwùrú pé méjì sí bíi mẹ́ta. Ẹni bò ló ṣe ń rí. Ìsáwùrú kan wà. Dúdú ni. Dúdú ni. Ìsáwùrú kan wà. Òdúdú. Àwọ̀ bí àwọ̀ àwọ̀ bí àwọ̀ iyẹ̀pẹ̀ mọ́ nǹkan kan ni. Òdúdú ń titi ẹ̀ ní ìsáwùrú tá à ń sọ oríṣi kíní, oríṣi kejì nu. Àwọn ìsáwùrú kan wà, wọn kìí tóbi. Ìsáwùrú kan wà, wọn a sì máa tóbi. Ìsáwùrú tó tó ẹ̀ṣẹ́ wà. Ìsáwùrú tó kù díẹ̀ kó tó ẹ̀ṣẹ́ wà. Àwọn kan náà wà kéékèèké tó jẹ́ pé wọ́n fi díẹ̀ ju àtàǹpàkò àgbàlagbà lọ.

ṣùgbọ́n ìṣàwòrò àti kínní àti kejì kò síṣẹ́ tán ń fi tá a lè fi kínní ṣe tá a lè fi kejì ṣe ní ìṣàwòrò a máa dúdú ìṣàwòrò kì í dédé sílẹ̀kùn ẹ̀ kalẹ̀ ìṣàwòrò a sábà máa tilẹ̀kùn ẹ̀ pínpínpín ìṣàwòrò a máa tilẹ̀kùn ẹ̀ ìṣàwòrò kì í dédé sílẹ̀kùn ẹ̀ sí bó wà nú omi bí ò sínú omi ìṣàwòrò a máa tilẹ̀kùn lé ẹ̀. A máa ń jẹ ìṣàwòrò o atọ́kùnrin àtobìnrin ló lè jẹ ìṣàwòrò ó ti bàlágà ó bàlágà ó lè jẹ ìṣàwòrò ó lè jẹ ìṣàwòrò ṣùgbọ́n tá a bá ṣí ẹ lójú inú tó bá mọ nǹkan tán fi ìṣàwòrò ṣe ó tiẹ̀ ní bá wọn fẹnu kàn án ẹ máa bá mi ṣèwòsàn nìṣó ni ẹ máa sọ ẹ máa bá mi fi ṣèwòsàn kò sí nǹkan tí wọn à lè fi ìṣàwòrò ṣe èmi gan tí mo jẹ́ sí àmàánú gbogbo àwọn ọ̀gbẹ̀rì àgbáyé yìí kódà. èèyàn kan ní pé kí ni ìtumọ̀ sí àmàánú àní àwọn tán gọ̀nà máa ń pè ní ọ̀gbẹ̀rì ọ̀gbẹ̀rì náà máa ń pe àwọn tó gọ̀ èmi dẹ̀ ní sí àmàánú àwọn ọ̀gbẹ̀rì ní gbogbo local government bíi 98 local government ni mo ti nìkan ṣe control sí àmàánú àwọn ọ̀gbẹ̀rì. má lọmọ ọmọ ọlọ́dẹ ògúnbí yìí tó bá ṣe bí eré ká tún ṣe bí iṣẹ́. bí àwàdà bí ìjà ni kì í jẹ́ kán tètè palẹ̀ mọ́ láwùjọ. àmọ́ tẹ bá ṣàwàdà tẹ ṣiṣẹ́ kì í pẹ́ tí èèyàn tètè fi máa ń roko dèdè ọ̀la. ètò ìrìnkèrindò ọmọ bábọ́ ọlọ́dẹ ògúnbí yìí lẹ̀ ti ń gbọ́ mi. àyàdìtì ìlú ọ̀rẹ́ ní ká yín rédíò sókè ní gbogbo ajégúnlẹ̀ lọ́hùn-ún.

ẹranko ti ẹran odò ta pe ni ìṣàwòrò wọn máa fi ṣe ẹbẹ àgbà wọn máa fi ṣe ìyọnu ẹlẹyẹ wọn sì máa fi ṣe ìyọnu àgbàlú àwọn tó mọ ló mọ o àwọn àgbà náà sì mọ tán bá ti rí orí akọ ológbò papọ̀ mọ́ àwọn nǹkan kan iṣẹ́ ti ṣe nọ́mbà tẹ́ mọ pè mí sí lẹ́yìn ètò ẹ̀gbọ́n mi aṣírù èyíbọ́ ọlọ́kọ̀ ọmọ bíbí ìbàdàn ti ń gbé ní èkó ẹ ṣé o ẹ kú alẹ́

0: ìwọ tí wàrà pa ń gbẹ̀lú lẹ̀ tó ń
1: gbẹ̀lú. You never have your epilepsy repeatedly.
0: Mo ránṣẹ́ ìtúsílẹ̀.
1: Oh, I said the message of deliverance.
0: Kí gbogbo èèyàn.
1: Let everybody.
0: Sọ de pé tó bá ti gbà
1: rọrọ wọlé. I told you what you have to do. Kò dá
0: tàbí ẹbí bọ̀. Kò dání máa bọ̀.
1: Bring them along.
0: Bó o bá ti gbà.
1: If you don't have it.
0: Máa fẹlẹ̀
1: yọ. Come, I'll give you
0: all. Ẹnìkan ní mi ò lógun náà.
1: Wọ́n tẹ̀ mí àdá about
0: you. Prevention is better than
2: cure. Wọ́n sọ ti kọ́ máa wọ́n. Wà á dẹ̀ mo wá láti ìlú Èkó máa gbọ́ program dáàdì lórí Facebook everyday tí dáàdì bá ti ní ká ṣe tọrẹ àánú máa ṣe kò máa rí owó lójoojúmọ́ wọ́n ní wòó owó tí mo rí yóò tẹ̀ mí lọ́rùn tó bàbá wa ní ká wá sí orí òkè mo ṣe wá sí orí òkè ṣe àtọ̀rọ̀ pé alágbára ọlọ́run tí wọ́n bá padà sí orí òkè yìí mo ní láti gbé mọ́tò àbíwá yìí tí ọlọ́run bá ń bẹ lórí òkè yìí mo tẹ̀ fẹ́ dánwò mo mu oṣù yẹn jẹ mo dẹ ni wọn náírà ní àkáǹtì.
1: Ta ló fẹ́ ìyanu òjijì ibùn lọ́jọ́ sànńdé láti tó ń wọlé.
3: Yes sir.
1: Mo pàṣẹ ìyanu bù ẹ lẹ́yìn ìpàdé.

0: to Wednesday, 9th September 2026. 9 p.m. Delhi. Venue, Prayer Mountain, Oriokyogo. By Old Secretariat, Area 1, Abuja. Abuja Total Deliverance. Prophet Samuel Adebayo Jomaba Authority, go the professor. Call your testimony, sure, Papa.
1: Àwọn ẹ̀rí gbogbo tí ẹ̀ ń gbọ́ yìí.
2: Àwọn ti sẹ́sì máa ń ṣe àyà rẹ̀.
1: Ẹ̀rí tiẹ̀ náà dé. Náà máa gbọ́ o. Ẹ̀mí kan bẹ̀.
2: There's a spirit.
1: Wọ́n pè ní anti-favour spirit.
2: Anti-favour spirit ẹ̀mí máa ń ṣòro
1: jù. Kì í jẹ́ kẹ́yìn rojú rẹ̀.
2: Ìgbẹ́ náà tó rí sí favour.
1: Ẹ̀mí yẹn.
2: That spirit.
1: Kì í jẹ́ ìyẹn ó débi tó yẹ kẹ́yìn.
2: Wọ́n
1: wọ́n sọ n tẹ̀yàn fẹ́ da.
2: Wọ́n tẹ̀yàn wọ́n tọ̀
1: bí kọ́. Wọ́n sọ di kò sí.
2: The empty is complete.
1: Gbogbo olú ẹ̀mí yẹn.
2: Every soul spirit.
1: O gbiná da.
2: Ẹ ẹ ẹ ẹ
1: ẹ ò ní rí mọ.
2: Ẹ ẹ ẹ ẹ
1: ò ní rí mọ.
2: Ẹ ẹ ẹ ẹ
1: gbogbo ẹ̀mí àìrí.
2: That was the spirit.
1: Tó ń ba nǹkan tí à ń rí jẹ.
2: The strength what you can see.
1: Nínú ayé ẹ.
2: In your life.
1: O gbiná da.
2: Ẹ
1: ẹ ẹ
2: ẹ ẹ
1: ẹ
2: ẹ ẹ ẹ
1: ẹ
2: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ
1: Tọ́ba ní ọwọ́ sí ọ̀rọ̀ rẹ̀.
2: Ìjẹ́ hábẹ́ hábẹ́ yọ kéé.
1: Wọ́n la iná lẹ.
2: Ẹ ẹ máa ṣe kájú àtúndé.
1: Kí wọ́n la náà.
2: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Kí wọ́n la náà.
2: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Kí wọ́n la náà.
2: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Kí wọ́n la náà.
2: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Sọ pé ẹ la iná
2: dáadáa. Bẹ́ẹ̀ kájú wọ́n yà.
1: Ẹyẹ mi àfogosí. Yan connect mo wa.
2: People connect to us.
1: Ìpàdé náà de so lọ́wọ́
2: yẹn. In the last night of
1: prayer. Káàkiri àgbáyé.
2: They are still going on.
1: Sori ayin ti ẹ ti sọ rẹ máa
2: jẹun. Lord of the year to give the covenant seat.
1: Tí a bá fẹ́ parí àdúrà
2: sí. Gbogbo àbá Tolando prayer
1: now. Mo fẹ́ kẹ ṣe.
2: I want you to do it.
1: Ẹyin ọkùnrin.
2: Amen.
1: Ọkùnrin.
2: Men o.
1: On the 17th.
2: Remember on the 17th.
1: 18th.
2: On the 18th.
1: Orí òkè ogun.
2: We are meeting our mountain of glory.
1: It's 48 hours.
2: Wọ́n kà ti méje náà tó
1: tẹ̀lé. Men only.
2: Àwa ọkùnrin
1: tó kọ́. Ẹ̀sà tó bá ti mú ẹ tó kọjá 15 years.
2: Wọ́n ṣe àbọ̀ 15 years as a man.
1: Ó dájọ́ ọkùnrin.
2: Àyà ilé ọjà yìí.
1: Gbọ́dọ̀ wà ní
2: pàdé. Yóò máa bí ìdá
1: program sa. Nítorí tí olúwa fẹ́ ṣe.
2: Bíkọ́ wá ti lọ́ ti sábà tóbi.
1: Ẹnu ò lè ṣe tán.
2: We cannot finish any.
1: Ó dẹ̀rí àánú. Ó dẹ̀rí
2: ogun.
1: Ọ̀nà àṣì. Ọ̀nà àṣì. Fún mi ní ẹ̀rí mi.
2: Give me another testimony.
3: Ọ̀run mo dúpẹ́ Ọlọ́run lókè ogun, mo dúpẹ́ mo yẹn lógo ṣé o, mo dúpẹ́ o, mo yẹn lógo o. Orúkọ mi ni Kàfáyàsí Látàjùmọ̀. Mo dúpẹ́ láti ọdún tí mo ti lọ sí láti ọjọ́ tí mo ti lọ sórí òkè ogun. Oṣù yìí tí mo lọ oṣù kẹjọ tí mo lọ ti cross of ayé. Mo sábọ̀ Ọlọ́run dá máa jẹ̀ mú lẹ́yìn tó ti promise mi tipẹ́tipẹ́ tí òfin mi bí mo ṣe wà mí gba 50,000 ní gift rí. Bí wọ́n ṣe kòjọ̀ṣẹ̀ kan àwọn owó tán ní káde yìí tágbà mi sáà kà mò ń ṣe kòjọ̀ṣẹ̀ kan kò tẹ̀sí pọ̀ṣẹ̀ kan rárá ta torí kò gòdé kọ́nà sì sì yanu yẹn tí mo rí ẹ̀bùn mi ní 1,000,000 kọ́nà túbọ̀ máa tẹ̀síwájú inú rẹ̀ ọ̀fẹ́ rẹ̀ inú ayé mi kó máa dá wàánú ẹ̀dọ́ inú ayé mi àtàwọn ọmọ àtọkọ. Lọ́run ṣe o pé pé mi o.
1: Bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí
2: ẹ̀wà. I will not live without the spirit of
1: God. O sọ tẹ́lẹ̀ sọ.
2: I prophesy to you.
1: Lónìí ọjọ́ ìsinmi.
2: Today being Sunday.
1: Eré àkọlù kọgbà.
2: Multiple blessings.
1: Kò jálù ẹ̀.
2: Ẹ ẹ̀ ṣe àbí yóò bless me.
1: Gbogbo èèyàn.
2: Everybody.
1: Ìpàdé di area 1 lálẹ́
2: yìí. You are meeting at area 1 tonight.
1: O ti mí sí láti day 1.
2: You have been meeting it from day 1.
1: Ojú ọ̀lẹ́ làgbàdo
2: ti ń bọ̀. Bẹ́ẹ̀ni sá o. Bẹ́ẹ̀ni.
1: A ti wọnú májẹ̀mú ìkórè.
2: We are entered to covenant of harvest.
1: My God.
2: Thank you, Jesus.
1: Ẹ ń bá wa ń padé yẹn lánàá.
2: If you were that program yesterday.
1: Olú lè ròyìn.
2: You will know what happened.
1: Kò sí ń tẹ̀yàn kankan lè ròyìn fún.
2: There is nothing anyone can tell you.
1: Nípa ìpàdé
2: lẹ́yìn. About this program.
1: Torí kò ṣe é ròyìn.
2: God cannot explain it.
1: Kò sí ń tẹ̀yàn lè sọ
2: fún ẹ. There's nothing you can say.
1: Tó lè dàbí kó wà.
2: That will look like being there.
1: Tó o bá tún jókòó.
2: And if you sit at home
1: again. Tí wọ́n mi iṣẹ́ rẹ báyìí.
2: And they are checking your wife.
1: Ọwọ́ ẹ ló kù sí.
2: Yà yà ó no.
1: Tó o bá tún jókòó.
2: If you sit down.
1: Tí wọ́n fa ẹsẹ̀
2: rẹ. And they are pulling you back.
1: Ọwọ́ ẹ ló
2: kù sí. Yà yà ó.
1: Tó o bá tún jókòó.
2: If you sit down.
1: Tí àlákàlà.
2: And you are still having
1: nightmare. Tó tún kí ọmọlẹ̀.
2: Every day.
1: Tó rìn ọmọlẹ̀.
2: Pressing you down.
1: Ọwọ́ ẹ ló wà.
2: Yà yà ó.
1: Tó o bá tún jókòó.
2: If you sit down.
1: Tí ègún àtepè
2: nílẹ̀. And guess as well.
1: Tí wọ́n tún fọwọ́ sọ
2: yà lórí ẹ̀. They are still posting over you.
1: Ọwọ́ ẹ ló wà.
2: Yà yà ó.
1: Tó o bá tún fọwọ́ lẹ́rán.
2: If you still watch.
1: Tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ rí bó ṣe
2: rí. And your trust is it like this.
1: Ọwọ́ ẹ ló
2: wà. Yà yà ó.
1: Àwọn èèyàn ti di gbogbo wa.
2: People are coming from everywhere.
1: O jókòó sí Abuja.
2: Are you sitting in Abuja?
1: O ní ọlọ́mọ tó ń la kọjá.
2: They are God understand.
1: Pé tó bá yá.
2: Very soon.
1: Ọlọ́run ó dà
2: sí. God will intervene.
1: Wẹ́ẹ́. Èmi náà support
2: you. I do support you.
1: Torí mo mọ̀ pé.
2: Because I know.
1: Àkókò ènìyàn.
2: One style.
1: Kò gbọ́dọ̀ kọjá.
2: But never passing by.
1: Tó bá wá fi àkókò ẹ̀ ṣeré.
2: If you time with your time.
1: Kò sí ní ta lè ṣe
2: lórí ẹ̀. Nothing can do about it.
1: A ó ràn ọ́ lọ́wọ́.
2: Ẹ ẹ́ lóun ṣàbí help.
1: A ó ràn ọ́ lọ́wọ́.
2: Lóun ṣàbí help.
0: Prophetic night, we go pray, worship, receive deliverance from Tuesday, September 1st to Wednesday, 9, 2026, with Baba Authority, Prophet Samuel Adebayojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Break down with expectation, live with